0: ojumo oni tun mo oye alaafia la kedere loju orun onise owo nrerin muse onisowo nfeyin laaro kutu be lara onise ijoba n gba yagi yagi tori ba meji ko 32 fm ni won gbo 94.9 ojo ayo loni
1: 32 FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan
2: Bẹ́ẹ̀ni o láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásán ìgbésẹ̀ nínú ẹ̀mí ni èrè díẹ̀ rèé tí olúwa ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ayé rẹ̀ apostle dr sm mustapha jp bàbá ṣe bí ọba pẹ̀lú pastor mrs eunice mustapha màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè israel àti jordan pẹ̀lú ìpàdé àdúrà
3: gbàrà mi fún mi
2: special mega crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 ìrìn àjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè israel àti jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ̀ tètè lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé iṣẹ́ ìránṣẹ́ seed of christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí your office you fit fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé you fit fly lọ̀gá àgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè israel àti jordan
3: tá a pè ní gbàrà mi fún mi
2: pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ̀yìn o

0: Psalm 77 verse 11. O ni eran mi leti. Ise iyanu mi. Ise iyanu re atijo eran leti. O nla nse. Eke baba. Sile ko fe mi na. Gbogbo eyan to wa ngbo mi. Bi owo yen lori. Alaanu to ko wa to mo le. Daddy alaanu to ko yin le. Ni tori esi aimodi. Mo fi majemu ipe so tele loni pe loruko baba tomo ati temi mimo adabi ti o ba sunmoju adabi ti o ba mo rin lori ile adabi ti o ba founje kanu lati seju ilo afi tategun iba fe sinoku ija yen pari fun re ni o wa okan in the name of Jesus Christ oh ni ola emu igbale yin dani oh engineer je ngbo kan ki n mo se lo e won ti baba iso
1: oruko minister of abi ti mo lati wa kaja yi nigba ti mo de ori oke yi odupe bọlọ pe olorun gba kuso 2021 ti mo de ori oke yi ni
2: Jesus city
1: ori oke kan ni aju ofo me tele tele kin lo
2: oke won ni e lo bi kan
1: sori oke kan ni
2: eyin ba kuku ja sibe
1: won ti mo wa de be mo wa ni ah eni a so mo pe ki ma lo sori oke ibe ki ma po ni
2: nbi ti bi
1: ti bi nigba ti mo wa de be an ki fun wa ni odun na anybody ko tojo aki e pe ani fun
2: ani gba ni
1: ibe ka ma bere fun ta ba fe tori gba ti mo fe yawo mi ti ori to ti le lodun mefa ti ato mi ojo mo
2: ato yin o se kini
1: ti ojo mo rara
2: lodun mefa te ti fe yawo yin to n bo imi to re o
1: yawo ni wa so fun mi pe iwo wo bi n pada jole na ni ko da lo te ma ti ko ma ilo ma loyun
2: se gbo e wo bi yawo won se nti won in wu le fi ole na ni emi to je wi po mo po lara mi bi an ba ti kan mi bayi mo kan ni mi yo ti doyun mo wa n bo gbe fodun mefa okan mi kan mi o ti fe kan mi pa ko si nkan kan ninu ba bi ni
1: ah o da so fun mi be o to di pe mo wa sori oke yi oju e mo kan fun baba kan fun mi loyo baba ye gbona gologun oni kele wa 50,000 wa ti bo baba mi fi si ago ti mama mu mo fun okun ye 50,000 in rise re
2: magbo
1: ẹnì kan wájú ẹ̀mú tọ́jọ́ ọkùnrin wá ní kí n lọ sí orí òkè yẹn àmọ́ gbà tí mo dé orí òkè yẹn ó ga gan mo fẹ́ wọlé síbẹ̀ ìlọkàn sọ fún mi pé ò ti débi tó ń lọ ìgbà tí mo kọjú sẹ́yìn bẹ́ẹ̀ mo rí ṣọ́ọ̀ṣì yìí pé èrò pọ̀ ni mo sì padà lọ ṣọ́ọ̀ṣì
2: ẹ bá yí abẹ
1: àti wá fún mi láǹkì yẹn mo wá fi ń béèrè òru máa dìde ọ̀sán máa
2: gbàdúrà
1: ṣe ṣe wo ti mo gbadura pe wo lohun mojojo ti mi obinrin yi pe bo se ba mi se to se wu e wa da ga pe ni o sa di jọ kan yari ona ba won family mi o ni won fo ma yin le ipa to ti odo mo
2: o tu yin lasi
1: ti mo fi si koko o lo tu gbagba iwo lohun bo le se mo sa tu kere ma dua yin awon mo dupe fun lori oke bi mo se wa yi iyawo mi ni pe ja loju
2: o ni pe se kini
1: pe bi mo o wa so fun lohun
2: mantu yin wa nko
1: mantu yin wa lohun
2: o si nbẹ lọ yin disi bi ọmọ mélòó ló wù yín.
1: Ah olóhùn bá ti fún mi lọ́rọ̀ owó mi kì í bí máa pọ̀.
2: Bí mélòó.
1: Ah owó mi kì í bí mẹ́fà.
2: Fún tẹ́ ẹ wí bẹ́ẹ̀ ni ó ṣe rí. Kíyàwó yín ó bí wẹ́rẹ́. Ká bá wọn yin ọlọ́run. Ẹ sì bí márùn-ún yòókù. In Jesus name.
0: Nice. Ìkan ló tún gbọ́ yẹn. Gbogbo ẹyọ ọmọ ọlọ́run. Wọ́n ti Jésù olùgbàlà sọ ayé bàbá yẹn dà. Ọba tí èdè èèyàn ọ̀rá rè mo fẹ́ ọfà ayé rẹ fún Jésù mo gbọ́ ẹ̀yìn tẹ́ ẹ gba Jésù lọ́jọ́ Sunday mo ń gbàdúrà fún yín á pàdé ní ọ̀la ká lè sọ̀rọ̀ nípa ìrìbọmi rẹ múra o ẹ jẹ́ mọ́ lọ gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run pátá àtọmọdé àtàgbà ẹ mú ọrẹ 800 naira ẹ̀yìn tẹ́ ẹ bá lè mú tọ́ ọba sì lè mú 8,000 kọ́sàtì jẹ́ 8 bó sì lè mú 80,000 náà bọ́ ọba sì fẹ́ sí ni bọ̀ mo mọ̀ pé àwọn kan wọ́n ṣe àkànṣe ọrẹ bọ̀ gbogbo èèyàn 800 ò ní dá ọ̀pá àkọwọ́ 1,000 account number church ni 1966-36-38-73 ẹ wò mí sà access bank ni tí èèyàn ọba wọlé comfort life mission ni ó gbé jáde o account number church ni o ẹlò eléyìí 2017-42-90-47 2017-42-90-47 Comfort Life Mission International ni yẹn ó gbé jáde First Bank ilé léyìn ẹ̀yin tẹ́ fẹ́ pọ̀ yọ̀ fẹ́ rúbọ májẹ̀mú rẹ̀ ó ṣe ni o de sebu bo yo se seri ni iwo na fe se se bayi la ro yi o si ni da mewa se bayi gbogbo eyan omo olodun te fe fi ore lele

0: Ọ̀gádà, ẹ wá. Ẹ má wọrí, ẹ má wọrí. Ẹ má wọrí mi ò lọ mọ́sẹ̀ rẹ̀. Wọrí. Ọlọ́kadà tó ń lọ iPhone 12. Mi lọ, mi ò yára.
1: This skit was performed by Goroso Ekiti.
2: 32 FM, 94.9.
3: Baba Fendo de! Baba Fendo de!
4: Ìyẹn mẹ́rin ni wo station gọọmenti mọ̀ private ni ìkọkọ ní tùmọ̀ tán wọn sọ máa fẹ́ gbọ́ nísì private radio ni máa gbọ́ television ni máa gbọ́ mi ìléwó ti gọọmenti ìkọkọ ní oríkẹ̀kọ́ tó ń tùmọ̀ tàfẹ́ fẹ́ wọ́n bẹ̀ ju ọ̀rọ̀ tí ó ní tùmọ̀ lọ.
5: Ẹ lò lẹ sọ fọlú wẹrí owó tí fún omi ẹ tẹ fi pe ìpèsè iná ṣé rí irẹ jẹ wà ní gbogbo abẹ gbogbo nǹkan tí wọn sọ fún wa yìí
6: nípa bẹẹ ọrọ odò lẹnu yóò lè wọn lọmọ ẹjà lè oní bá máa ṣe rí nu
5: ṣé rí tí ààrẹ tinubu ò bá járe ìgbà tí ò bá járe ìgbà ọlọrun má jẹ kómi tìdí wọgbìn lẹnu.
7: Àwọn politicians ti kọ wọn ti kó gbogbo nǹkan jẹ wọn ti kó gbogbo ẹ jẹ jẹ pé àfàwọn àti family wọn.
8: Àṣemúyangàn àṣega sókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn àti gbèrú òun ni àwọn yẹn ń ṣe ẹ̀sìn tó bá lọ àwọn ibẹ̀ wọ̀nyẹn ẹ̀sìn awù ẹ ṣe bẹ́ẹ̀ ní nàìjíríà àlùmọ̀kọ́rọ̀ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí ẹ̀sìn bojúbojú ẹ̀sìn eégún là ń ṣe ń bí takàn máa fa gọ̀ bojú.
3: Bàbá Fendo dé! Bàbá Fendo

0: 32 FM 94.9.
1: Ìrọ̀rùn dé. Ǹjẹ́ wọ́n ń wá ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe? Bóyá iPhone tàbí Android. Àbí na wey to unlock your phone dey bother you? Don soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútù fóònù àti unlock services rán, kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lónìrọ̀rọ̀ bíi power banks, chargers and charging cables, earbuds tàbí headphone. Wey to. Àbí na ring light or tripod you wan buy? Everything dey there gidigba wey plenty. Original and affordable. Our address nkan. Number 31C. Post Shopping Complex ní Dojúkọ Cocoa House. Kẹ́ tó wọlé lẹ́ẹ̀tìkan wá lápá ọ̀tún yín. Tẹ̀bá tún wá wọlé tán. Ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù.
2: Nílẹ̀ Ìbàdàn iná ni a ti gbẹ́sọ tó dúró rekete báyìí. School uniform, sportswear, àti general wears lóríṣiríṣi. Wọ́n gbẹ́ tó dúró tán tó dàbí tòkè òkun ni. BK Monogram and Printing. Ẹ̀kú iṣẹ́. Ọjọ́ ti pẹ́ tá a ti ń wárú eléyìí nílẹ̀ Ìbàdàn. Ká fi logo sára uniform school kó mọ́ dàbí bùlú bàlá. Bóyá uniform ilé-iṣẹ́ ni àbí sportswear lẹ́yìn tí ẹ fẹ́ rán tẹ́ dẹ̀ fi logo school yẹn sí. Ká fi picture dára sára aṣọ lóríṣiríṣi. Ilé-iṣẹ́ BK Monogram and Printing. Àwọn gangan la fi rán. BK Monogram and Printing sọ̀rọ̀ ọ̀tọ̀. Akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n. Wọ́n kalẹ̀ kà sí Uncle Joe Building, Lẹ́gbẹ́ Fidelity Bank, Uncle Joe Bus Stop, Mọ́kọ́lá Roundabout Ìbàdàn. 0803-643-0813 tàbí 0812-984-9304. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ti lọ nílé-iṣẹ́ BK Monogram and Printing. Bẹ́yìn náà, bá dára yín lójú, ẹ kàn sí wa lónìí. BK Monogram

0: bá dé 1 million soldiers lòun máa recruit. Bí ààrẹ bá ti gbàgbé, wọ́n lọ rán létí pé ohun tẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ ṣe àsìkò tá máa ní ìdí ẹ̀ má ti rí tó torí pé àwọn eléyìí tán ti ẹ̀ fún wa figures náà fún wa wọn ò tí ì sọ fún wa àwọn tó kú ṣán ti yọ wọn kúrò nínú nọ́mbà tí wọ́n ń gbé jáde yẹn torí àwọn àmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn soldiers wa ló ti fi ẹ̀mí wọn sacrifice fún Nàìjíríà so àwọn mélòó nínú wọn ló ti kú àwọn tọlọ́pàá náà àwọn mélòó nínú wọn ló ti kú ká yọ figure yẹn kúrò nínú nọ́mbà tí à ń brandish káàkiri ká lè mọ̀ pàtó iye ọlọ́pàá ta ni iye sójà ta ni ìyẹn wà very very necessary torí data wọn kì í fi ń ṣeré wọn ń lò láti fi plan láti fi ṣe so many things ni and then àwọn tí wọ́n ní wọ́n láwọn ò ṣe ìjàmbá mọ́ ohun táwa ń sọ fún wọn àwa ò ní kò dáa ṣùgbọ́n rú wọn wọn kì í tú wọn lẹ̀ sáàrin ìlú a máa lọ tọ́jú wọn sínú ibìkan náà ni they should be in prison fún ẹ̀ṣẹ̀ ilé tí wọ́n ṣẹ̀ èyí tán láwọn ò ní ṣe mọ́ yẹn àwa náà ò ní fìyà kankan jẹ wọn pé torí wọn ò ṣe ìyẹn mọ́ ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ yìí tán ti ṣẹ̀ sẹ́yìn wọ́n láti dáhùn fún correctional center nǹkan tó fi jẹ́ ká máa pè ní correctional center nìyẹn so that ta bá rírú àwọn bí irú eléyìí a lọ correct wọn nínú correctional center a lọ twist brain wọn
1: amòfin ibẹ̀ mọ̀ ti kùn
0: ẹjọ́ ìjọba nìyẹn wọ́n lọ create ibẹ̀ irú ọ̀rọ̀ sunukun ojú sunukun la fi ń wò níbi tọ́rọ̀ dé dúró èkó sí nǹkan tó ní kọ́ má lọ mú special center tọ́ máa kó àwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn sí ṣùgbọ́n pé kọ́ máa release wọn wọnú ìlú yẹn ṣé bá a ti gbọ́ròyìn pé lára àwọn nǹkan tó ń release náà tún lọ bẹ̀rẹ̀ sí ń gbajú weapons tó ń kolo fáwọn èèyàn tọ́kù wọn ní intel and all that
1: amòfin torí àkókò ọ̀dọ̀
0: tó wà nílẹ̀ yìí ìṣe nǹkan ta kàn máa fi wọ́n lẹ̀ they should be in correctional centers and you know an answer for the ones that they have done.
1: Iṣẹ́ kan wà tá a fẹ́ jẹ́ torí náà ẹ jẹ́ mọ́ kàn sí àwọn aráalé 0705-5000-949 0809-7000-949 láti ilẹ̀ òkèrè +234-906-2000-949 hello ẹ káàárọ̀ o ẹ kò ojúmọ́
2: èmi ò gbà tí àlejò wa sọ kọjá lórí pé correctional center mi ò gbà rárá in fact eléyìí tí wọ́n ṣe lórí ilé tọ́nà fi àwọn kan dájọ́ ikú fún ẹ̀ wọ́n fi wọ́n sí ẹ̀wọ̀n ìgbére kó dáa ẹ jẹ́ ká níjọba dáadáa ká ṣe bí ti tàórè ká gbé court kan criminal court kan lẹ̀wọ̀ ṣàwọn oṣù mẹ́ta ẹ parí ẹjọ́ wọn kẹta wọn dànù ó tàn ẹni kan fi wọ́n sí correctional center tíjọba kan máa dé tó máa lọ dárí jù wọn irọ́ ìjẹ́ ká máa pa wọ́n dànù lójú ẹ̀ ní ìgboro ayé báyìí tí wọ́n sì tàbí kọ́kọ́ pa wọ́n káwọn fámìlì wọn máa rí wọn ó máa irú yẹn máa dákẹ́ ìyẹn ìjọba tí ò bá ń pọ́sọ̀ wọn ní o
1: ìbàjẹ́ fún yín. ẹ ṣeun 0705-5000-949 hello n tó bá kọ wájú sẹ́yìn kan ẹ̀yìn náà ni ó kọ sẹ́lòmí náà la ṣe pè lérò ọ̀kan gbogbo wa hello ẹ káàárọ̀ o
3: ẹ káàárọ̀ àti sọlá
1: ẹ kú ojúmọ́
3: ẹ kú ètò
1: ẹ ṣeun ma
3: ìyá elizabeth ni látọjọ
1: ẹ káàárọ̀ màmí
3: o tọ́ ó dáńgbà àwọn tó ń darí jì yẹn wọ́n ti pàyẹ ẹnìkan ọkọ ọmọ ẹnìkan ọkọ ọkọ ẹnìkan ọkọ ayé ẹnìkan ẹ wà àwọn tí wọ́n ní dálẹ̀ ní Kwara State wọ́n lẹ́lòmíì bímọ síbẹ̀ tó ti kú wọ́n gbọ́ ọ̀dájú burúkú kó yẹ káwọn adarí jì mọ́ yẹ kó mọ̀ pa wọ́n dànù ni nítorí pé wọ́n ti sọ wípé ẹni tó bá fi dàpàyàn ìdá náà ni kan ti bá dànù.
1: Sọ ẹ ṣeun 0705-5000-949 hello ẹ káàárọ̀
4: ẹ káàárọ̀
1: ẹ sà
4: ẹ pé tó adé ló ń pè láti ẹlẹ́dọ̀ bí mo ti ń pè ẹ bá ròyìn ṣe ń sọ and people yìí they are not fit to society anymore wọ́n ti tẹ́ ẹ̀jẹ̀ wò nba tawa won keke ta ja ba ti gun yen je won yen lo pa ja yen dan because teje yo wo ko ti be o fun ti correction center ye iwa ta ole fatale ni won get rid of them we go ga ba ko lo si prison ga tun wo se owo wa ni e delete am people yi ye lo le dem ba to pa won mi o ni le won ni lo je won mo god bless nigeria o
1: e seun lati dublin hello oh rilo 0705-5000-949 0809-7000-949 amo fi royin kan wa nu we royin laaro won lawon omo wewe pe kin sawon odo nikan ni won tun mo orisirisi nkan ma ni isin o awon omo wewe na awon na ti be sin mu nkan o ibo latu bo latu se se le ni isin ibo lo ti wo wa mo fi e ko ba wa tu menu ba yun na nbele nja
0: atodo ojoba na ni ibo lo tun ti fe wo
1: awon obi awon nkan kan na nko
0: ati gbogbo e na odo ojoba ni gbogbo e pari si the box stops on their table e no e wo ohun ta ba fe a ma jina si ni now sugbon ni ojojumo la ngbo royin bo ti le je pe ndla awon gbo wa lojojumo won la won mu gba awon mu awo awon se gba nkan kan but gbogbo awon kini si nwole ilode ton raye wole so awon bi to ye ka lo moju to niyan ta ba fe ka awon mo wa mu drugs then I make sure yi pe drugs wa available fun won
1: okay
0: be ba de korodu be yen oju titi na tin ta drugs awon mo primary school awon mo secondary school gbogbo lo tin mu drugs kilo fa lenu ojo melo kan yi oro drugs yen kan wa da bi pe wọ́n kàn dojú ti nàìjíríà ni ẹ flood ìlú yẹn pẹ̀lú as much drugs gbogbo àwọn agbésùmọ̀ mi tó ń ṣe rádaràda tó ń ṣòṣì inú mi dùn fún báwọn èèyàn ti ṣe sọ̀rọ̀ torí pé èmi jẹ́ analyst lórí òun ló fi fà á jẹ́ pé bóyá ìgbà míì a lè má fẹ́ sọ gbogbo ẹ̀ tán ọ̀rọ̀ tán sọ yẹn òótọ́ ni onígbà kan tí wọ́n ń ṣe rail line ní India wọ́n wá rí àwọn wọ́n ṣàbẹ̀rẹ̀ sí rí pé àwọn wọ́kàsì tó ń ṣe réèlì yìí ńṣe náà bẹ̀rẹ̀ sí ń disappear àwọn ghost wo ló wá mú wọn ìgbà tó máa fi discover wọ́n rí pa àwọn lions kan náà ló ń pa wọn kí ni wọ́n ṣe wọ́n wá àwọn lions yẹn wọ́n dẹ̀ pa wọ́n wọ́n wà ní museum kan nílùú òyìnbó ńsìn wọ́n nítorí wọ́n ti tọ́ ẹ̀jẹ̀ wò wọn ò ní lè fi wọ́n lẹ̀ mọ́ òun ló jẹ́ káwọn èèyàn máa sọ nǹkan tó ń sọ wípé and in fairness to their comments ohun tó yẹ kó tẹ̀lé lóòótọ́ nìyẹn ṣùgbọ́n torí pé ẹni ẹ ó dá o àwọn kan willingly relinquish ìwà ọ̀daràn wọn ohun ló jẹ́ kémi ní ká lọ tọ́jú wọn sí
1: amòfin
0: so ọ̀rọ̀ drugs yìí the government is not doing enough
1: ẹ ṣeun bó ni eléo ṣáàlì gbé pè kan sí ọ̀dà ẹja wo ìpè kan sí 0705-5000-949 0809-7000-949 hello
5: ẹ jẹ́ kó jùmọ̀
1: ẹ kó jùmọ̀ o
5: ẹ kó ètò máa o
1: ẹ ṣeun
5: ẹ pè lásàlásà
1: ẹ ṣe o
5: ẹ wo tó bá jẹ́ lóòótọ́ o làwọn adarí wa yìí wọ́n fẹ́ kọ̀pọ̀ ọ̀rọ̀ ètò ààbò yìí ni wọn ò ní mọ reintegrate àwọn terrorist padà sí society ó dìgbà tí wọn bá fi mú àwọn pípù ìkatò òfin táwọn tó bá fẹ́ ṣe wọn àfilẹ táwọn bá ṣe ikú ni o táwọn bá ṣe ìyẹn aṣemamakojọrò ètò ààbò ni ọlákùsànù ẹkú ètò.
1: ẹ ṣe o adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti bá wa gbọ́ ọ̀jọ̀gbọ́n òkèdíran gbogbo àwọn tó wà lórí facebook náà gbogbo yín làárọ̀ wọ̀nyí rashida àti afa ẹ ṣe o àárọ̀ wọ̀nyí náà lójú òpó facebook adúpẹ́ lọ́wọ́ amòfin yomi ogunlọlá lógo ọlọ́run ọba amọ̀rí yín bá àníwá yín tì ẹ ṣe lórí ètò olúṣọlá ọmọ mọ̀ọ́mọ̀ ló kọ́ mi agbẹnusọ yínú àdúrà mi ni wípé orílẹ̀-èdè nàìjíríà yóò dà kò ní dànù tó bá ti wá dago mẹ́jọ sọ̀wédowó ẹgbọ́ àmọ́ tó bá ti wá di ago mẹ́jọ àbọ̀ lẹ́gbọ́ ọ̀dà ago mẹ́jọ ẹgbọ́ láyìíká wa tó bá dago mẹ́jọ àbọ̀ ni sọ̀wédowó wo gorí afẹ́fẹ́ ọ̀dà tó bá ti di ago mẹ́jọ tó bá láwọn ìbéèrè tó wà lọ́kàn yín lórí ọ̀rọ̀ àyíká tí ẹ fẹ́ ṣe ìbéèrè lórí ọ̀rọ̀ à ń tọ́jú àyíká à ń ṣe gbogbo ẹ̀ dákun ẹ mọ̀ bá mi kọ́ ọ́ lẹ̀ tori to ba didi ago mejo a mo gba awon alejo lati ile ise to nboju to oro ayika ti won si wa mo fi ibere fi down si awon ibere to ba wa lokan yin boya awon kankan yo yin lenu layika yin ti e fe je ki won mo etete mo ko le ni nsin e se e mo gbo 32 fm e mo yi ko nbe

0: ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹni ọwọ́ sẹ́wọ̀n bàbá wa. Ẹni ti bá. Ẹ sọ fún ọlọ́run, olúwa gbogbo kùdìẹ kúdẹ ẹnu ayé bàbá wa, olúwa sọ de pẹ̀tẹ́lẹ̀, olúwa bí bàbá wo, olúwa wo bàbá palọ̀.
2: Bàbá ẹ̀ ń gbolu wájú. Bàbá ẹ̀ ń gbolu wájú.
3: Dádì ẹ̀yin ni sa.
2: Èmi
3: bẹ́ẹ̀ ni sa.
2: Ìlú àdúrà wèrè olùgbà.
3: Dádì bẹ́ẹ̀ mi ṣe dárí ni.
2: Ẹ̀mí wè olúwa náà tó ń dẹ tó ń dára tó ń bẹ.
0: Dádì FM 95.9. Ọjọ́ gbogbo kìkẹ̀rin.
4: Fẹ́ẹ̀rí Júbà yìí ti kẹ́. Easy, yes, easy.
5: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jágbọ́ kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Ẹni ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀. Àtàwọn nǹkan míì tí fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní, àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé.
6: Ẹ ṣeun olóòtú, ẹ kú ohun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ́ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sílé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí tàbí máa ra bí sólà ìbátan kankan àtúntà ní CDCare. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹ ní tí sanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́, wọ́n rò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́ dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn. Kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí torí mọ́tò dé? Ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín. Kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀. Torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare wò pé ẹni tó sanwó oṣù kíní, oṣù kejì, oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé oníbìkan tó wo ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni. Màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀, mo lè mọ san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn, CDCare ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi, màá tún mọ sanwó lọ. Ṣé bẹ́ẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ̀sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní, kejì, kẹta, kẹrin, CDCare mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún mọ sanwó lọ. Nǹkan tí CDCare wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà, a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ gbé Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE. Tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tó ti mọ̀ kí yín káàbọ̀. CDCare ò wá ní sọ pé kẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ bá ti ń download app yẹn báyìí, àyè tẹ́ mọ̀ fi owó yín sí, ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ bá ti download àbí kẹ chat lọ́fẹ̀ẹ́, kò síbi tẹ lè wà.
5: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
7: Ọ́fíìsì wa ní Junction Veterinary ní Mọ́kọ́lá ní Ìbàdàn. Junction Veterinary gangan lẹ ti máa rí ọ́fíìsì wa. Ẹ lè pé ti Mọ́kọ́lá yẹn sí 070-74-54-3005. Àtún ní ọ́fíìsì ní àpáta náà nínú ilépo Sanctuary Filling Station opposite Funeral Supermarket. Ẹ lè pé ti àpáta sí 070-74-60-39. 11. Back on at ni Ogumosho, ni shop 3 and 4, Free Mall Shopping Complex, opposite former Nitel, Oniyewa ni Alajiki Road, Taki, Ogumosho, elipe wa si 070-74-85-7555.
5: Oro le ti gbo were yan gbogbo eyin ti e nfe lati ni dukia kan abo mi to je pe e tin ro pe bo le se se ba oni kina won se bo si ona na re e tele won CD Care o di gba kan na e seun.

0: láyíká wa náà lètò tẹ̀ ṣe ń gbọ́ lórí iléeṣẹ́ rédíò 32 FM 94.9 a sì gbàlejò àwọn aṣojú wa láti ẹ̀ka tó ń bójútó ọ̀rọ̀ àyíká ọ̀rọ̀ ètò ìlera tó fi mọ́ àwọn tí wọ́n bójútó ọ̀rọ̀ bá ti dapàǹtì lọ́nà tó tọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sì wà ń bí pẹ̀lú wa engineer Afolabile ń gbóhùn tó fi mọ́ màmá wa Bukola àrẹ àwọn náà sì wà ń bí pẹ̀lú wa ní bí tí mo ti ẹ̀fẹ́ forí ọ̀rọ̀ mi sọ lẹ́ẹ̀kan ni pé ọ̀pọ̀ ni wọ́n mọ̀ ń pé bóyá àwọn ọmọ bíi táwọn ó dalẹ̀ sí ni o àwọn ọmọ báwọn ṣe dalẹ̀ wọn ni o ń làwọn ṣe mọ́ ń kó dọ̀tí jọ sí ilé wọn ìjọ ní àwọn ìgbésẹ̀ kankan tó jẹ́ wípé àwọn ẹ̀ka yìí tí wọ́n ń gbé bóyá tí ò tí ì farahàn dáadáa sí àwọn aráàlú tó fi jẹ́ pé òun ni wọn ṣe é dá pàǹtí wọn lọ́nà tó tọ́ màmá wa àbí
1: nípa kíkó lè kíkó dalẹ̀ sí nípínlẹ̀ Ọ̀yọ́ èyí tó wà tó pọ̀ dáadáa tíjọba sí tiwa wọ́n ti wà náà òfin pé ilé kọ̀ọ̀kan at least àwọn ìdílé kọ̀ọ̀kan bóyá tí wọ́n á ní pé bíi four flat wọ́n á ní bíi bíi gbòòrò dalẹ̀ bíi mẹ́rin
0: tó wá ní
1: báyìí pé two flat ló wà ń bẹ̀ gbòòrò dalẹ̀ bíi méjì báyìí pé ilé tó yẹ pé ọ̀kan ní gbòòrò dalẹ̀ ọ̀kan tí ó mọ àti wọn bẹ láti èyí tó ti wà nínú òfin gan bẹẹti bóyá àì ẹnfọ́sẹ̀ ó kún ara nǹkan tí ó fi fa tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wọn fi kọbi ara sí i nísìnyí báyìí ìjọba wa lábẹ́ alága wa àbí alága chairman commissioner wa engineer Adémọlá Adérìntọ̀ àti alága wa biro ọ̀rẹ́ biro wọ́n ti wá sọ pé òfin yẹn gangan báyìí a ní láti dò torí pé ìwà kọ̀lọ̀rọ̀ sí yẹn ó bẹ̀rẹ̀ sí máa pọ̀ sí láwùjọ now láti ìsìn lọ báyìí láti bí wọ́n ti fún wa ní a bá gbọ́ ní ẹnijọ́ mẹ́ta yìí kọmíṣánná wa bá àwọn aráàlú sọ̀rọ̀ pé àwọn fún wa ní ọ̀sẹ̀ oṣù kan from ọjọ́ kìíní oṣù kẹjọ dé parí oṣù kẹjọ yìí
0: august 1st
1: to 31st of august pé wọ́n fún wọn láyè láti prepare kálukú ní dòrò ọ̀kan sínú ilé ẹ̀ ní at least ẹni wá ní two flat wá ní dòrò méjì bá ní one flat dòrò ọ̀kan four flat dòrò mẹ́rin bẹ́yẹn and àwọn wọ́n fún wọn dí tàbí ẹni tó wá di oṣù ọjọ́ kẹni oṣù kẹsàn-án àwọn ènìyàn máa lọ káàkiri àwọn ènìyàn máa lọ káàkiri ẹni tí ò bá ní dòrò ó di pé ó ti lùfin ìjọba nìyẹn tàbá sì lùfin ìjọba àmọ ìjọba ní òfin òní ó sì tọ́ rẹ̀ torí pé aláwọn àwọn agbófinró àwọn ètò ìdájọ́ dc tó wà environmental
0: àwọn officers
1: tribunal court mobile court ní sinmi báyìí will be going round everywhere ever tí wọ́n bá tí ò bá comply pẹ̀lú this policy of the government pé wa wọn fi oyo adẹ ní àwọn tó ń bá wa kólẹ̀ káàkiri náà all over at least ní local government kọ̀ọ̀kan a ní consultant kọ̀ọ̀kan tó ń control local government kan lábẹ́ consultant yẹn ó ní àwọn agbaṣẹ́ṣe contractors àwọn akọ́wọ́ ní psp àwọn yẹn àwọn ni wọ́n ń kó ilẹ̀ káàkiri so táwọn yẹn àwọn consultant yẹn wọ́n á report fún wọn whatever tó bá ń jẹ́ then whenever tí n bá ní any problem pẹ̀lú àwọn kan láti má ṣe minister of environment ń bẹ́lẹ̀ àwọn wòlewòle ń pọ̀ ń bẹ̀ tíjọba gbà láti wọ́n wá sọ fún wa pé ok kí ni wọ́n ṣe níbẹ̀ yẹn o ibi tá àwọn ti dé ní báyìí o àwọn èèyàn gbá wọn gbà síjọba lẹ́nu wọn comply pẹ̀lú tíjọba gbé kalẹ̀ ní ọ̀kan a ní ní your state solid waste man ọyọ́mà náà aláwọn wòlewòle yẹn náà táwọn náà lọ káàkiri ẹni tó bá ní issue wọ́n lè pe àwọn either ministry of environment or oyoma lórí àwọn ètò yìí àdáde ní àwọn nọmba wa tá a lè fi síta láti jẹ́ kí wọ́n mọ àwọn wọ́n lè contact tí wọ́n lè pè tí wọ́n ní ìṣòro ọkọ bóyá wọn ò wá gbélé wọn ni o àbí àwọn aládùúgbò gan wọn lágbára wọ́n lè pè whatsapp kí sí pé ní bí báyìí bí ẹ ti ń sọlẹ̀ ní báyìí ni o wọn àdáde ní báyìí àwọn ilé kólẹ̀ sí ti o. wọ́n ní ètò kan táwọn pè ní sọ̀rọ̀ sókè pé àwọn yẹn wọ́n wà ní ẹnikẹ́ni tó bá ti rí ẹnìkan tó ń ṣe àìdá nípa àkólẹ̀ síbi kan tí ò da won di pe awon so so ke je pe ah ba ba ba ba ba ba ba ba pe awon kan ba se le ni ba o to mo je bi to mo so fun joba ti o eh e fa won yo pe en kan ba ba ba se le so gboro awon kan be yen lo wa awon contractor yen mo a lo ka gbori ile ka ba boli ka ka ka ka ki ile ti o ba ri awon contractor la to do re wa ki won pe Ministry of Environment awon oyoma that's what we are in come by one need in come by you duro we are to get duro for the Minister of Environment of Yoma awoni awoni di igba kini ba ba ba come fi a ti won fi ara ko
0: tori ibere ti mo fe bere ni e pe se duro ta nso se won lo ra loja ni abi ijoba na ni o mo fun won ni awon duro won tori awon eyan mo wo pe ibo lati ri duro ngba
1: property won ni awon ra ti won ni pe tin ba ti ni ku sile be won ma dale won si lati ti pe ti pe lati mo pe a mo ni igba kulesi ninu ile kokan o kan ti pe ti pe ah mi je won pe ijoba ra igba kule fun yan kan igba kule won ni an pe nduro yi won ni ni de won ma dale won si won ma fa fo ma pale yan mo to ati di ah ba te wa ti so ku to ati kun won pe awon to n ba won kule pulo di lo ti pe keyan dale titi o ti di ofin la ni Oyo State eni tem ba gba mu pe o dale city yo foju
0: we know fin
1: no fin ni pele Oyo lati wakati owo yi lo so an fi oku yi bawo yen wa soro pe doro yi elu ni ma na won awon tem ba kon ba won contractor ti won ba won si kon ba won soro ba won ti ri doro yi ba won gbo won a da si je pe yo fi ran olorun to wa ti ri doro yi kon si nkule sibe ko ni ro ko ni se won kan ilu omo awon tem be invest awon investors wa wa won nu duari ah ibi lo ma ba kini kan wa mu opolopon kan wa oro aje ni na yo tun po si gbo gbo tun ba yo beta si dada
0: a soju opole boya le gba ibere kan si meji number soro soke te so e pe number soro soke o na o atori awon eyan o fe kole pe tawon ba ni nkan kan ti won fe ba ka yi so ki won le tete ma pe won boya ke kokko pe number soro soke o na
2: e se kin to pe number fe so fun wa pe to imoto to lojojumo ohun lo bi goro kan ile kan ta nso yi bi pe ka ma se moto to lojojumo ninu ile wa ati layika wa yen daily environmental sanitation o je lara awon eto ijoba ipinle Oyo lowo lowo bayi pe ko n se ojo kan laya soto ojojumo ta ba ti wa gbalẹ ile wa ta gbalẹ shobu wa nbo la fe da si taba ni goro nisin elomi o lo da soju gota elomi o da si oju titi elomi o ma ko kaakiri so gogo wa lagudo ni goro dale si ninu ile wa
0: oda tori pe awon ara lo la tori gbeto e kale eje soju opo le 0705 500949 0809 70949 0906 2000949 kini bere tin be lokan yin oye leyin awon ina lawon idoju kokankan ladugbo yin layika yin lori oro be ti dapanti yin ni oro doro ni oro kini e se ibere ni nsin enu awon onikan te ti le gbopon na ni awon won wa ni bi e bere bere yin 0705 500949 0809 70949 tabi 0906 2000949 ina ni awon oju opo ti e lanfani lati pe si o to ba ni ibere ja mo se awon ibere wa ni nsin tori ko mo di pe a mo ni o a gbo ni o nkan kan ngba awon ba wa fi ofin gbe eyan yan wa mo ni e dakun yin mo ni o ibere to ba wa lokan yin e bere ni nsin number ti a nsoro re pe boya ti awon eyan ba ni ibere kan tabi won fe fi oro kan o jo pa awon eyan wa loju opo Facebook ti won nsoro e jen wo oju opo Facebook Akinola Tayo I won so wi pe o dowo ijoba o lori oro yi what okay je kin wo awon ibere ti won bere o oda I won fi amoran sita lori Facebook e je wo awon amoran ati ibere ohun dada kin le wo ka le gbe gun dada okay won ni kini akude ti o wa ni ati ko ile lati eyin wa ti ko ni sele ni asiko yi mo won ni pe you have good intention hopefully facilities are available for implementing this in ta won so ba ni wi pe awon akude to ti wa lati eyin wa ti o tu ye ko mo te si waju pe awon ta ti e fin kole se o po o to bege se enikan to wa loju opo e jagbe eni to wa loju opo e lo
3: ele karo ma
0: e karo o
3: ta ko jumo
0: e ko jumo o
3: se in campaign ni lati so ni pe onika ma gbogoro sita
0: o ko yin adugbo wo le ti pe wa
3: se no se ro la ka pata
0: o da
3: onika ma de drum sita nje kilo wa bi bi fun ta wa ma gba ori ati se fe over time drum ma wa nta tun a tu se dale won ni wa at least in ko ton se ni se it with good intention but what about the facility to manage it properly and effectively ma ibe e ni ni mi e awon baba de wa lagbegbe kokan boya pataba kan je ka mu won to ali na ti won to ba le bi bi awon wa ni di ta le report bi ki okay awon baba e ni kan wa ko le o won wa o e se ma
0: ele fi down se boya ke kuku fi down si na mo eleyi eni kan bere bere ko lori Facebook tayo olorun toba oni ka bere lowo awon alejo wa pe awon ti won ma da idoti si awon popona morose expressway won ti da oko amuda si sonyo won ni kini awon igbese to nlo lori oro ye
1: ese ko lori oro duro ni adugbo ki to nkun to npo si ni opo a fi phone number wa sita because governor commissioner wa ti pe gbo awon consultant ti won wa in charge awon contractor yi pe what is charge won pe ko bo ma sin to job e ma pe won lo wa every means pe agboro en to ba ti en to ba ti o ba ti perform ma si but in fact buti ye pe ama yoku ama fi awon to do that is she ye wa nbe de en to ba ti ti awon yen ba ti ri pe awon bi kan kun ti won ko do awon yen wa ma lo kakakiri lati ma gbo adugo kakakiri be tan ba ti awon adugo baba wa ri a fi number wa ran se sinu kini ko ma pe wa ta ba pe wa nipa se be a pe awon consultant wa nbe na le charge awon psp contractor to one any contractor to be perform to ready to perform one that yo ku me won fa awon to le sise si be
0: o da e ja fi number ti awon yan le mo pe e ja fi sita
2: number ti a ma pe ta ba ra awon to je ti o pa ofin imoto to mo ti won dale lona ti o to ti won se nkan to le affect to le pa ilera omo ni keji lara lebe program initiative ta npe ni oyo soro soke sita 0911 669 6777
0: e to ba mi tu pe ma
2: 0911 669 6777 so number any WhatsApp platform a le ya awon ta ba ti ri to n gbele si bi ti o da ka fowo ka so si ka
0: ori WhatsApp
2: sorry WhatsApp number yi so e de tun le pe won directly na won a da won alone then minister of environment ati oyo ma won ma lo ile sile gbogbo eni ti o ba ti faramo eto yi tabi ti ko ba ti o ba ti se to lo tun dale re sibi ti o to a ma bere pe ti wo le fin dale yin nu ebe le gbele yin si elomi ara goro won ni lo won lo ma dale sita won lawon o fe sanwo awon to n ba ni gbele ofin to mu eni to ti o dale si inu goro o wa o ofin to mu en ti o ni goro o wa ofin to mu awon osise egbele egbele ti o ba ti gbele won o wa na
0: eseun le nkan si mo dupe lowo arabirin are obukola to fi mo engineer afolabi ati gbogbo awon ti won jo ko worin wa layika wa leto yi lojojo saturday lago mejo abo le mo gbo lori radio 32 fm bo sese ke amo lanfade lati da awon ibeere to ba si wa lokan yin e gbo lose to nbo 8:30 to 9 am number yen e di mu o olusola momo lo ko temi agbenuso yin nu e tu pada gbo foran kan lati ode ka awon e ma yi kuro lori ile ise radio 32 fm podium ni yo mo gori eto ta ba kuro lori afefe
4: níbo lo ndado ti ile re si ninu bag enu oloro abi soro ngbo lojudo ton to ju agbara ha rara ma daru aso be soro mo so nto ye lasiko to gbagba mu ojo kini osu kesan do 2026 lojo se joba apile oyo fun gbogbo wa lati ni goro idale si layi ka won agbegbe wa ko yo enikeni sile ninu ile nibi ise ile itaja ile gbe ko wa ati nibi gbogbo oran yen ni lati ni goro idale si ma dajo si ko fe to bere se owo re gbele si bi to ye imototo ipile oyo bere latodo emi re olodi sofin ipile oyo lati dale soju titi tabi bi ti ko to dale renu lona to bojumu je ki ipile oyo ko gba ni mimo ikede iwa lati le se ijoba ipile oyo to moju soro eto ajika labi oludari onimero ademola temitayo aderito
5: Eto to poju owo ko nilo ayanu kiri gbe si 32 fm 94.9 laughter house ori oke tete premier mokola ibadan
6: I'm ahead of them, I see what you.
7: Hey, let me tell you something.
8: In a city with many radio stations, so many programs to listen to, one radio station stands out because you're always on our mind. We want you to laugh, be happy, be informed, and listen to the best of music and comedy.
9: Boy, me not fear nothing. Me, I'm like money, and they smell like.
8: From the ancient city, battle to the world. Anywhere you are, day and night. Stay tuned to 32 FM 94.9 or listen live on www.32fm.com.ng.
10: Fly Abu Dhabi, fly to each and every country. Yeah, baby, allow me, you allow me.
8: 32 FM. Filling the world with laughter.
11: When the people became silent,
12: the government became oppressive. It's time to lend your voice to politics
11: on 32 FM 94.9.

0: Over the air or over the counter, we're the best medicine you can get.
1: 32 FM, 94.9.
2: Olùdádò ti ilé rẹ̀ sí nínú báàgì ẹnu olóró àbí sọ́rọ́ngbólójúdò tó ń tọ́jú àgbàrá rárá má dàrú aṣọ bẹ́ẹ̀ sòrò mọ́. Ṣo ń tó yẹ lásìkò tó gbàgbàmù ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2026 lọ́jọ́ síjọba àpínlẹ̀ Ọ̀yọ́ fún gbogbo wa láti ní gòrò ìdálẹ̀ sí láyìíká àwọn agbègbè wa kò yọ ẹnikẹ́ni sílẹ̀ nínú ilé níbi iṣẹ́ ilé ìtajà ilé ìgbé ikọ̀ wa àti níbi gbogbo ọ̀ràn yẹn ni láti ní gòrò ìdálẹ̀ sí má dájọ́ sí kó fi tó bẹ̀rẹ̀ sí ọwọ́ rẹ̀ gbélẹ̀ sí ibi tó yẹ ìmọ́tótó ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èmi rẹ̀ ó lòdì sófin ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dalẹ̀ sójú títì tàbí ibi tí kò tọ́ dalẹ̀ rẹnu lọ́nà tó bójúmu jẹ́ kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó wà ní mímọ́ ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó mójútóró ètò àyíká lábẹ́ olùdarí onímọ̀ ẹ̀rọ Adémọlá Temitayo Adérìntọ́.

ọkọ àti ìyàwó tá a jọ ń jà ìyàwó àtọkọ ọ̀rẹ́ àtọ̀rẹ́ alájọgbé alájọṣe tédè ayédè wáyé láàrin wa síra wa ètò yín dé o.

0: gbogbo ẹyin ọkùnrin orí ọ̀rọ̀ ya ṣẹ́wìyé ó ń fọwọ́ bà mí lọ́kàn ẹyin ọkùnrin tí ẹ níyàwó tí ó bímọ tíjà ó dé tẹ́wàá lẹ̀ ní tọ́jú ọmọ mọ́ ọjọ́ alẹ́ ẹ máa rántí ẹ̀ bẹ́ẹ̀ ní lákàsí ọmọ tó wà lọ́dọ̀ mi bó ti tó àti bó ti yẹ lóòótọ́ ìgbàlè rí bó ṣe rí nǹkan lè sáfẹ́rẹ́ lọ́wọ́ ọkùnrin lóòótọ́ ṣùgbọ́n ìbádà kó ṣàtúnṣe kó fọkàn sí ìtọ́jú àwọn ọmọ yìí obìnrin tí ó dọmọ lùláyà ní ìsìn bí nǹkan ti sáfẹ́rẹ́ fún ọ ó bá rí bẹ́ẹ̀ fún náà kí ni kí tàwọn ọmọ ó jẹ́
1: ẹni àní tó fẹ́ ní lójú
0: pẹ̀lú iṣẹ́ tó lòun ṣe yìí àwọn tí ń báyìí hàn gba ọ́fíìsì pẹ̀lú ọmọ méjì ọdún 13 years sẹ́yìn ó fi ń pè wọ ọkùnrin ṣàkíyèsí ni láàárọ̀ yìí tó o bá ní ọmọ ń bì kan níta ó jẹ́ tètè mọ ṣàtúnṣe báyìí tẹ̀lú ẹ káàárọ̀ hello ibi a ti ń sọdún lásàmọjà náà la ti ń sọdún múlá olóyè máa pè ọ́ ṣàkíyèsí ọkùnrin mi ò mọ tọmọ rẹ ń jẹ kò tí mọ bóyá ọmọ tí ó wà tó yàwó tó kọ kó lọ ọmọ tán bí fún tán kó lọ kò mọ bóyá ó tiẹ̀ tí ìjọ́n gan láàárọ̀ yìí òun sì ti hello
2: hello ẹ kàrọ
0: yes ẹ kàrọ
2: ẹ kú ètò mista olúwọlé ló ń sọrọ láti ògùnpá
0: alright
2: ẹjọ ọrọ màmá tí ẹ sọrọ tí kò gbé fóònù yín tó wà lọgbọmọsọ ẹjọ ẹgbẹ olẹ bá abadé sà.
0: màmá tí
2: ọkọ ọmọ ẹ mú ẹjọ wá tí ò gbé fóònù tó lòun wà lóde
0: ní ìjẹdógún ìyá àwọn ò gbé fóònù mọ títí dàárọ yìí a wá sọ fún ọkọ pé kó fún wa nọmba ìyàwó tiwọn gangan ṣùgbọ́n àti ìpadà ìrékọ̀lù wọn láti fún wọn fún wa nọmba àti nọmba àti
2: ìpadà ọkùnrin ọlọ́run fòyín ṣe ẹjẹ má jẹ sun yín
0: tọkùnrin bá ti
2: pa wá tọkùnrin bá dẹ̀ ti mú nọmba àti ò bá ti gbé
0: tọkùnrin ò tiẹ̀ tí ì fún wa
2: ẹ ní tọkùnrin yẹn ó sún síwájú ó wáyàwó tẹ̀ síwájú
0: ó dà ẹ ní sì ṣe o ìmọ̀ràn sí ẹgbẹ́ ọkùnrin tí ẹ pọ̀ lọ́jọ́ ò pọ̀ gan ìbọn àpadà rí pé ọkùnrin ọ̀hún kẹ bá ṣe sọ pé kán pè wá kán

0: lórí ọ̀rọ̀ àmàlà fẹ́ẹ̀sì tí a ti ń polongo ẹ̀ yìí ó dé tán o àmàlà fẹ́ẹ̀sì dé tán ẹ̀rọ ló ń bà mí fún tọdún yìí fún nǹkan kan àtòrí wípé tíkẹ́ẹ̀tì ti fẹ́ẹ̀ tán ìwọ̀n bá díẹ̀ ní tíkẹ́ẹ̀tì tó kù ẹyọ díẹ̀ ló kù ọ̀nà táwọn èèyàn ń gbà sọ fúnra wọn gan ó yà ń lẹ́nu ẹlòmíì ò ní ẹnìkan ló pè ohun tó sọ fún ẹyẹ òun fẹ́ gba tíkẹ́ẹ̀tì 3000 naira ni tíkẹ́ẹ̀tì òde yìí 3000 naira ni tíkẹ́ẹ̀tì òde yìí àmàlà fẹ́ sọdún àmàlà a fẹ́ jókòó jọ jàmàlà aṣẹ́lẹ́sìn tọdún ìtúnlódé yìí august 29 ni recreation club august 29 ni ó wáyé ní recreation club ń bà dàn august 29 ọba fẹ́ ra tíkẹ́ẹ̀tì ẹ jẹ́ tètè wá hello hello
1: hello
0: o sin be na ticket ko to dojo na o le book ticket ti e ko to di ojo na tori a ni ta ticket lenu gate o gbon to ba ti ra ko to dojo na nikan ni aye o wa fun won committee eto on ti ni ko saye a sese nta ticket lenu gate àti ráwọn tí wọ́n ti ń pè tí wọ́n ti ń sọpá ọ̀dà ọ̀ tíkẹ́ẹ̀tì tàwọn ẹbá wọn ìgbà ẹbá wọn fi rí sáfọ̀ 3000 naira ò ní tíkẹ́ẹ̀tì ẹ ó lè ra ó sì tún lè rà fún èèyàn pódà èmi ò lè wá ṣùgbọ́n mo fẹ́ ra tíkẹ́ẹ̀tì bóyá márùn lágbára ká bóyá mẹ́wàá ìgbà ẹbá ń ra ẹbá ń fáwọn èèyàn pé kán ti ẹ̀wà jẹun mẹ́wàá jẹ́ 30000 márùn 15000 mo fẹ́ ra márùn fún ẹbá ń filẹ̀ lórí ètò káwọn èèyàn ó jàǹfààní ẹ̀ fẹ́ra mẹ́wàá mo fẹ́ rà jù bẹ́ẹ̀ lọ ìgbà ẹ̀bá orí ètò yìí náà láti ya gbogbo ẹ̀yìn tẹ́ ti ń pè mí pé ẹ̀yìn náà wù yín kẹ́ ẹ wá ṣùgbọ́n agbára ò sí mo ti sọ fún yín bá a bá ti rí orí ọ̀fẹ́ rẹ̀ orí ètò yìí náà láti

gbogbo ẹyin tí a ń pè mí ẹ jẹ́ ń parí ètò 08066649999 ó ṣe lórí WhatsApp náà ni o lè message mi ńbẹ̀ báyìí bàbá bó o ní fẹ́ ra tíkẹ́ẹ̀tì fáwọn yìí kẹ́ ẹ bá fáwọn èèyàn lórí ètò ẹ̀jẹ̀ àwùjọ kankan ò sí ń pẹ ètò ojo dọ́là ẹ mọ́ ti abẹ́ wà lókè òkun ni ó sì wọ́ kó fiyún náà kó tún fi ra wọn kan lọ àbó tí ẹ sì ń bàdàn gan ó sì láwọn èèyàn ń bàdàn kódà ẹgbà owó tíkẹ́ẹ̀tì rè ẹ jẹ́ wọn ó pè yín wọn wà á mọ bí wọn ṣe gba tíkẹ́ẹ̀tì ọ̀hún àwọn ọmọ owó tíkẹ́ẹ̀tì rè wọn ó pè yín bá wọn àrẹ́ǹjẹ fún wọn. Rìmọ̀rẹ́ tó pè mí tó ní àwọn táwọn wá wà lọ́gbọ̀mọ̀sán kọ́bà bó làwọn ṣe lè ṣe ṣùgbọ́n ò ní àwọn èèyàn ìbàdàn ṣé wọ́n lè wá wọ́n lè wá. ó ní nọ́mbà wọ̀kìlù mọ̀ nọ́mbà mi gangan nu 08066649999 o ni o le fi message mi bayi lori WhatsApp ki baba bo ni a se le se ko yo ba lo amola fe si August 29 ni

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dájí tú ẹfẹ ń gbòṣù ó létẹńté ọba láàrin àwọn ọkùnrin dájí tú ẹfẹ 94.9 ìkànnì adẹrin kò sónú òkè téńté prẹmíà mọkànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ àtorísun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájàfẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọ̀k

Jesu Christi lo ba mi se o se ta lo ba o se ti re ore mi ta lo ba o se ti re o emi so wi pe Jesu olugbala lo ba mi se temi alagba wi nla olura pada lawun lo ba mi se temi mo fi yin fun eni to ga julo eni to mo julo ah mo dupe lowo yin oba to se mi ni olu omo olorun to ra mi pada oba to da mi nide ah mo dupe ah ko gbagbe mi o ko si tun fi mi tore oba olola mo gbe oga o iwo la lagbara ah olorun ti ko gbagbe mi oba ti ko tun fi mi tore olori aye mo gbe oga o iwo la lagbara oh oduro ti mi dibi o wa leyin mi ajinde ati iye ohun la pata mi ohun lo saju mi asuaju ogun la lo akeyin ogun labo o wa lowo tun o wa losi o wa loke o ni wa nile o yi mi ka o yi mi po tina tina baba mi ni eleda mi ni o gba mi lowo aye be ni mo dupe baba mo dupe ore re Jesu Christi mo dupe ore re ani emi mo mi o ba mi lara mu baba mi girigiri ese ota iwo lo ba mi tilekun mo iwo lo gba mi lowo gbogbo ikoro aye Jesu omo Olorun ese eyin ara mi ninu Oluwa an tesiwaju ipade adura abiamo ohun ni ohun ti Olorun fe ni akoko yi jo gbogbo lo ohun ni pe ka yin gan lati nu okan wa lojojumo nibi gbogbo lori irin lori onje ni ori ibusun wa loju orun wa ninu ala wa ka ma yin e je ki emi wa darapo mo eyin to ni agbara onje Olorun re nigba na Olorun yo dide ninu agbara re ka yin tokotoko bi eni rapada awon to ni eto lati se leyin ni awon to gba ni Oluwa ti Olugbala ki se eyin ati efenu je nun aimo eyan lo mo pe Olorun wa satani na mo pe Olorun wa e wo ninu iwe Job ori kini satani ba Olorun soro o mo pe Olorun wa o tun so fun Olorun pe iwo lo daabobo iwo lo modi na yi Job ka tori na ma jewo pe o emi na o gboro jewo pe o ni ti imo satani ni imo sugbon Olorun o ni ogbon Olorun is the wisdom of God Jesu Christi yen oni ogbon Olorun be ni je ka ni Christi Jesu ni efun rere ka le bori are kereke isu ati gbogbo ikinu re ni rin ajo aye tori pe a pada sodo eleda wa fe ako sugbon ka to pada si odo eleda wa e je ka gba ona ti a gba pada yi e je ka gba wole ira pada yi o je dandan ironu piwada yi o pon dandan e je ka waasu re nibi gbogbo e je ka kede re nibi gbogbo e je ka gbe soke nibi gbogbo tori pe nigbati a ba gbe Christ soke bi a se gbe ijo soke ni agiju be ni a fa opolopo si odo re a je ko di pe ijoba Christ o di gbigboro nipase wa ka rin ajo wa ninu eru re tori pe ko sa si aini fun awon to be eru re gbogbo ti emi ati nsa laini yen o da mi loju Olorun emi mo yo wo ti ekunrere ise etutu ori igagbelebu yen yo wo mo wa lara yo si ta wa lare be ni an tesiwaju tori na gba wole loni je ko je Oluwa ati Olugbala re ko ma to sona ko ma dari re ohun ti a fi le wa lowo re re ikede Christi Jesu igbesoke Christi Jesu lai si ajinde Jesu lai si iwasu re be ni asan ni gbogbo ile itako ati gbogbo ti ako ti o ba ti si Christi Jesu ti o ba ti se pe ohun ni opilese ati alase pe ninu ipejopo be e je ka tun ona yen ro e je ka tun ona yen ro e je ka tun ona yen ro e je ka darapo mo ona iye yi lotun ni oruko to le hun ka ma je e je ka wa Christi ri e je ka gbe Christi soke e je ka fi Christi lo elomiran mi o so nipa ijo o mo so nipa ajinde Christi ati Christi to jinde to wa laaye sibe o to wa saye lati se irapada eniyan si odo Olorun be ni an bere fun agbara tori pe laisi agbara awa fe ri owo re olu orun o baba yiraye a fe ri owo re emi mi mo so kale wa o tina a fe ri owo re baba awa fe owo re olu orun o a fe igbala re baba emi mi mo so kale wa tina o awa laye wa koja la orile de wa koja tina tagbara taratara gbogbo to lodi ye baba yiraye si alaafia ati ijoba iwo Christi gbogbo ti o fe iwo Christi ati okunrere oro re Oluwa fi na ina pale won mo Oluwa fi na agbara re rin fi wa laye re rin ijoba ninu gbogbo aye awon to n gba owo le yi baba gba ijoba fa igi kedari ya baba yiraye fa gbogbo ijoba ailojutu ijoba idiwo idena ijoba aninilara ijoba ayonilenu gbogbo to tako
Kristi àti àlàáfíà rẹ̀ bàbá mi ti ń bẹ lọ́run ọlọ́run tó ní gbogbo agbára ìwọ ló jẹ́wọ́ ara rẹ̀ olùgbàlà jẹ́wọ́ agbára rẹ̀ jẹ́wọ́ Jésù Kristi jẹ́wọ́ agbára rẹ̀ ọlọ́run ìyè àti agbára wa rìn ní agbára rìn ní ipá rìn ṣe bó o ti ń ṣe ju bí àti àìtẹ̀ ìwọ lọ bàbá yẹ́ra bàbá wa ọlọ́run wa gbogbo adínilọ́wọ́ ayọnilẹ́nu gbogbo igi ìdáàbò gbogbo ìkorò gbogbo gbogbo ohun tí ò fẹ́ kí ìrìn àjò àti orúkọ rẹ kó ní ìtumọ̀ nínú ayé wa nínú ìjọ wa níbi gbogbo lọ́nà gbogbo bàbá ayérayé nínú agbára rẹ à ń fẹ́ ìwà láàyè rẹ à ń fẹ́ ìsọ̀kalẹ̀ rẹ à ń fẹ́ agbára rẹ láti mú gbogbo wọn kúrò nínú ìwé orí kejìdínlógún yẹn ibẹ̀ la padà sí ẹsẹ̀ kẹrin àrí tí onísàmù yìí sọ pé ìrora ikú yí wa ká bẹ́ẹ̀ni àti ìsàn omi àwọn èèyàn búburú ó dẹ́rù bà wá bẹ́ẹ̀ni ṣùgbọ́n agbára kan wà tó lè mú kúrò òun ni dáfídì ṣe ń sọ níbí onísàmù yìí ṣe ń sọ níbí pé ó fẹ́ ìdáǹdè lọ́wọ́ sọ́ọ̀lù ajunilọ tó fa agbára yọnilẹnu ajunilọ tó fa agbára dániláàmú nínú ìdílé gbogbo tí a wà níbi gbogbo tí a tẹ̀dó sí bàbá ayérayé à ń fẹ́ agbára láti bọ́ lọ́wọ́ wọn agbára tí ó palẹ̀ gbogbo adinilẹ́nu ayọnilẹ́nu agbára tí ó palẹ̀ gbogbo wàhálà mọ́ gbogbo ohun tó ti rò pé kò sẹ́ni tó lè gbà wá lọ́wọ́ òun gbogbo ohun tó mọ̀ wá gbogbo ohun tó yẹ kó tọ́jú wa ṣùgbọ́n tó jẹ́ pé òun ló ṣiṣẹ́ ìníranú ayé wa agbára ọlọ́run alààyè tí ó gbà wá tí ó tú wa sílẹ̀ ó yẹ olúwa dàlúwa tọmọtọmọ tilétilé tọ̀nàtọ̀nà bàbá ayérayé jọ agbára tí ń ṣohun tuntun agbára fún ìbẹ̀rẹ̀ ọ̀tún agbára fún ìtẹ̀síwájú agbára ńlá tá ò fi bọ́ lọ́wọ́ ìkorò agbára tá ò fi ní parun tọmọtọmọ agbára ńlá tí ó gbà wá lọ́wọ́ ìrora ipò òkú àti ikú káàkiri agbára tá ò fi ké pè ọ́ lọ́tún ó ní nínú ìṣe mi ẹsẹ̀ kẹfà èmi ké pé olúwa èmi sì sọkún pé ọlọ́run mi èèyàn kan wá ní ẹkún rẹ̀ ó ní ìtumọ̀ gan-an jọ ké sí ọlọ́run màmá bàbá ìwọ ọmọ ibikíbi tó wà àyíkáyà tó wà bó o bá lè sọ̀rọ̀ sókè máa sọ nínú ọkàn rẹ olúwa agbára tí ó gbà mí tí ọ̀rọ̀ mi yóò fi di ẹ̀rí ńlá bíi ti lásàárù tó jíǹde kúrò nínú òkú di ẹ̀rí ńlá agbára tí ó so èmi fúnra mi di àpótí ẹ̀rí dà olúwa gbé wọ̀ mí ayérayé gbé wọ̀ mí ọmọ bá gbé mi wọ̀ ayérayé kánmọ́kánmọ́ gbé mi wọ̀ bàbá gbé mi wọ̀ ọlọ́run tó sẹ̀ fàyọ̀ babalọ́lá agbára bíi tìgbani bàbá ayérayé àti ṣetán láti bá ọrìn bíi tìgbani kì í ṣe ti àfẹnu jẹ́ Jésù jọ́ agbára tí ó gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ agbára tí ó gbà wá lọ́wọ́ èṣù agbára tí ó gbà wá lọ́wọ́ ẹran ara agbára ńlá tí ó fi tẹ̀lé ká fi tẹ̀lé ìwọ ọlọ́run pátápátá nínú òtítọ́ rẹ olúwa gbé wọ̀ wá ká tó tún pàdé orúkọ mi ni mo tún ráyọ̀ láàrin iwájú àlàáfíà pípé láwọn fi pàdé ní orúkọ ńlá Jésù Kristi olúwa wa mi.

0: the hottest gist to the coolest stories.
1: Hook up to the latest on everything entertainment.
2: We know what you want.
3: All my favorite songs.
0: On 32 FM, 94.9.
4: Ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ. Ìkànnì 32 FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. 32 FM 94.9. Ìkànnì adẹ́rin kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni. Agbádùnú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọ nìyàn. Kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ. Tẹnu kọ́ tètè bọ̀ lìkọ́. Ìkànnì 32 FM lóṣùpá àràn káyé. 94.9 lọ bá àwọn ọkàn ni.

0: kò nílò ká tún máa dúró mọ́ lágbèrè ìdájá pàápàá látorí èdè wa nàìjíríà torí bí ẹ ṣe kéde lánàá ibi ìjókòó ètò wáyé wípé bí ó ṣe máa lọ rí nínú líìgì orílẹ̀-èdè wa nàìjíríà ọdún 2026-2027 kò ní jádòjì sẹ́nì kọ̀ọ̀kan mọ́ àfẹ́tọ́pá jẹ́ àsè lágbèrè ìdájá ni ò ní mọ bí ẹ ṣe kojú wọn síra wọn láwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ogun eléyìí tí ó mọ kópa nínú ìdíje líìgì orílẹ̀-èdè nàìjíríà fúsà èyí tá a ṣe fẹ́ bẹ̀rẹ̀ rí bí ròyìn ṣe jẹ́nu gbogbo náà lápẹ̀ kẹ́lù látàrí gbogbo àwọn nǹkan tó ti bẹ̀ yọ àti pàápàá ọ̀rọ̀ tó jẹ jáde nípa wípé bílíọ̀nù kan owó náírà ó ń bẹ̀lẹ̀ fún ẹnikẹ́ni eléyìí tó bá gbadé líìgì lórílẹ̀-èdè wa nàìjíríà àtàwọn owó mọ̀dámọ̀dá míì fún àwọn tó bá ṣe ipò kejì àti ipò ẹlẹ́kẹta ká sọ káyan 1,500,000 bá ti ń tẹnumọ láti jọ́ fún ẹni tó bá ṣe ipò kejì àti 1,300,000 náírà fún ẹni tó bá ṣe ipò ẹlẹ́kẹta àwọn àlàkalẹ̀ tó ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀nu bákan náà níbi ìjókòó ọ̀hún tó wáyé ni wọ́n sọ pé tá a bá máa fi rí ọ̀sẹ̀ méjì sí àsìkò eléyìí tá à ń kàròyé fún yín a jẹ́ wípé wọ́n máa pe àwọn oníròyìn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ọlọ́gbàjọgbà wọn ó pè wọ́n jọ láti wá sọ ní tòótọ́ gangan ikọ̀ eléyìí tí àwọn tó ń ṣe àṣàkóso líìgì orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n bá pàdé tí wọ́n sì ní wọ́n gbé kúkú sí owó tí dẹ́rù bàṣẹ́ tí dẹ́rù bó sì pé wọ́n gbé láti máa ṣe agbátẹrù líìgì orílẹ̀-èdè wa nàìjíríà ó tá ń gbọ́ ni owó tó lé dáadáa ní mílíọ̀nù méje owó dọ́là tẹ́ ẹ bá tàdábọ̀ tẹ́ pín sí owó nàìjíríà ń tà ń sọ nípa rẹ̀ a máa lé ní bílíọ̀nù mẹ́wàá owó ti náírà mílíọ̀nù méje ó lé lówó dọ́là bí ẹ ṣe ń sọ níbi ìjókòó nù ṣùgbọ́n wọ́n kọ̀ láti orúkọ ikọ̀ eléyìí tí ó mọ̀ ṣagbátẹrù kínní àdéhùn ọlọ́dún mẹ́ta ọ̀hún ó tó kàn fi yé wa ni wípé tí ó bá fi di ọ̀sẹ̀ méjì wọ́n pè lójo wọ́n pàlejò wọ́n pè ìlú láti jẹ́ kí wọ́n mọ irúfẹ́ ẹni tírú àwọn ẹni báyìí tí wọ́n ń ṣe gangan kí yẹn dérò yìí tó débì kan tó dé dúró ná ká sọ nípa káràkátà níwọ̀nba torí mo fẹ́ ká ṣe àtúpalẹ̀ eléyìí tó gbọngbọ́n lórí ètò lọ́wọ́ ọ̀sán yìí ni pẹ̀lú bóyá jẹ́ pé ìròyìn kan tó ń jẹ́ jáde lórílẹ̀ Spain lóòótọ́ ẹnì kò sọ pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n látọ̀dọ̀ àwọn tó jẹ́ ìkànkùgbù nínú àgbéròyìn síta ni òun náà ni mo sọ nípa oníròyìn kan láti orílẹ̀ èdè ọ̀hún tó ń fìdí ẹ̀ múlẹ̀ pé Victor Osimhen ó ti wá gbà báyìí láti mú àdínkù bá owó ọ̀yà rẹ̀ láti lè darapọ̀ mọ́ ikọ̀ ti Atletico lórílẹ̀ Spain lóòótọ́ ni ọmọkùnrin ọ̀hún sọ pé inú òun ń dùn dáadáa nínú ikọ̀ tó ń wà ní Galatasaray lórílẹ̀ Turkey àmọ́ pẹ̀lú ròyìn tá ń gbọ́ àti ibi tó ti ń jẹ́ jáde wáyìí wọ́n sọ pé agbábọ́ọ̀lù ọ̀hún èyí owó tẹ́ dá lé lórí ó ń lọ bí 1,500,000 owó euro òun náà ní bẹ lórí rẹ̀ ó ti dá bẹbẹ nínú líìgì tó léde ti Turkey àmọ́ àwọn ìròyìn kan sọ wípé dídé Mo Salah eléyìí tó ṣe ṣe ká tún pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ tiẹ̀ náà torí bẹ́yàn bá gbọ́ tí ń bẹ́nu àdéhùn Mohamed Salah ó ṣe ṣe kẹ́sẹ̀ rẹ̀ ọmọ balẹ̀ nígbà tó bá gbọ́rọ̀ owó gidigidi á wà á mọ ẹni tọ́mọ tuntun àti ẹni tọ́mọ ìtí bẹ́nu àlòkù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí yẹn náà débẹ̀ dúró àwo gédéńgbé àwọn káràkátà kan ń lọ kò nílò ká tún máa pẹ̀kẹ́ lu kó mọ̀ jẹ́ ní ta tún ti kálẹ̀ lásán torí pé àti ní pọ́ńbọ̀ tá a sì ti ń sọ lórí ìkànnì tá a wà 32FM 94.9 Laughter House òkè téńté Premier mọ́kọ́lá nílùú Ìbàdàn eléyìí tí mo fẹ́ mẹ́nu báyìí òun náà ti pé ká lu kó ṣe jẹ́jẹ́ pàápàá jùlọ ẹni tọ́lọ́ máa ti gbé sókè mọ́tànà wọ wàhálà kan mọ́ bàá mọ̀ pé ìyá tó bí ọlọ́mọ ogboyin wa ni bàbá tí ẹ gbóyún ẹ fún ọjàbọ lórí ọ̀pẹ kó tó di pé wọ́n sìnkú ẹ̀ síbi tájà ti padà gbé yòókù lọ ọ̀rọ̀ Infantino náà ló ń jẹ jáde báyìí pẹ̀lú bí ìròyìn tó lágbára kan bó ṣe ń jáde láti ilẹ̀ Gẹ̀ẹ́sì tí ẹ sì ń tú aṣọ lára ọmọkùnrin náà ní gbangba àfàìmọ̀ káwọ́ mọ́ sùn lébi fún Gianni Infantino ẹ jẹ́ ń dánú dúró kalẹ̀ máa mọ́ kínní ní àlàfíbọ̀ 32FM 94.9 kò nàjà nípò ṣonú Laughter House òkè tètè Premier mọ́kànlá nílùú Ìbàdàn àbí Mbọ́lálá àbí dorúkọ bí Sporting Christ à ń kíyín àwọn ẹ̀kọ́ ègé náà àjọ wà níkàlẹ̀ lọ́wọ́ ọ̀sán tòní ni.
1: Ridwan Adekunle clever and king kábọ̀ sórí ètò ègé.
2: A fi nǹkan mi ìdọ́rápọ̀ náà kí n kábọ̀.
3: Islami Olajumoke Busari loko temi e kabo.

0: ìyẹn gan náà pè ní ìyẹn fẹ jókòó lórí fídí tó gbàgbé bọọlù rárá o tó gbò sọ water slum lọdandanu ó dùn ìgbé ayé yẹn kéré lánàá kò jẹ ká lè ráyè fẹ lójú tó ní ṣe pẹlú líìgì orí èdè wa nàìjíríà tọdún tí a ṣẹṣẹ fẹ mú yìí ní ti bọọlù yìí sílẹ lómi ó sọ pé ṣé january náà wà lọdọ tiwọn ni o ti o líìgì tí a ṣẹfẹ bẹrẹ 2026-2027 season kọkàn mi tó fo tó bá ti dìrọlẹ tá bá ti farabalẹ tá bá ti parí iṣẹ òtán máa tún fi graphics síta fún ẹ̀yin olólùfẹ́ wa ticket àmàlà ṣìkù ticket ṣìkù tí n bá ní kí n máa pín based on our relationship wọ́n lè sọ pé mo ti fi ẹsẹ̀ ilé tọ́ ẹ bá ti predict tẹ́ẹ̀bá predict náà tí ò bá bọ́ sójú ẹ̀ tó bá jẹ́ bí irú oní mẹ́fà sódò tẹ́ ẹ kọ́njọ́ yẹn náà ni àwọn tó kọ mẹ́fà yẹn àwọn yẹn jẹ tẹ́tẹ́ tí wọ́n tó bá ti bọ́ sí tí ò bá bọ́ sí tó bá yẹ súnmọ́ sí ẹ mẹ́wàá sọ pé tẹ nìkan súnmọ́ aago là ń wò máa fi sórí twitter àti instagram ẹ̀mí mi ò gbé facebook ẹ̀ mú yín máa sọ fún wa so ticket match nigeria àti cameroon obìnrin tó ń bọ̀ lọ́la kó má ti bẹ̀rẹ̀ match prediction ti tọ́ nìyẹn o ẹ ti jẹ ticket ẹ̀yẹ dáadáa kan tó ní ká má dárúkọ àwọn náà fún wa ticket bọ́rọ̀ yìí jẹ́ nìyẹn ferrari
1: ọtọkùn
0: ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ nípa league orílẹ̀-èdè nigeria lánàá ó dẹ̀ ń ka mẹ́ra ara jẹ́ nígbàtí august 22 bá dé tán sí láàmà sáré kiri la liga àwọn oníṣòro league yẹn ọlọ́run dájú mi gbogbo tá a ti jẹ má lẹ́ a ti ṣèyẹn kọjá mi ò láìkè tí a yẹ pé yóò gbọ́dọ̀ fáwọn èèyàn lábọ̀ ọmọ fètè wo ni so now wọ́n ti pín wa síra wa ọ̀rọ̀ yẹn sọ kalẹ̀ ká bẹ̀rẹ̀ láti ibi ọ̀rọ̀ owó yẹn ná $7.5 million kan náà pé yẹn ni owó partnership yìí 3 years contract wọ́n dẹ̀ ni ó máa wà rewarding dáadáa fún gbogbo àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó bá máa kópa nínú ìdíje yìí ó túmọ̀ sí wípé pẹ̀lú bí nǹkan ṣe rí nísìnyí a ti rí ojú òpó kan láti rí dájú pé 2 million ó kéré jù lówó oṣù agbábọ́ọ̀lù torí commercial value máa wà ń bẹ̀ 2 million tó kéré jù yẹn sì ó túmọ̀ sí pé a ti rí ojú òpó tí wọ́n fi máa san ìyẹn tí wọ́n bá jẹ́ pé àwọn agbábọ́ọ̀lù wọn ó jẹ àǹfààní 10 billion is a lot of money 10 billion ká sọ pé 3 seasons wípé owó yìí o bí a ṣe clever o POS o charges o yóò sàkù 9 million 3 billion fọdún mẹ́ta n tó fi gbìn.
2: Jíbi bó ṣe rí bẹ́ẹ̀ ṣe sọ ó dùn bẹ́ẹ̀ lẹ́nu àdẹ̀ ṣe máa gbọ̀ ẹ jẹ́ kọ́kọ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín pé ìgbà wo ni ìdìbò NFF next year irú nǹkan ta máa
0: rí
2: inú ọdún yìí ni so irú nǹkan ta máa rí lélẹ̀ ta lè fi campaign lámọ̀mọ́ ìgbèrú fẹ́ nǹkan báyìí jáde kò sí anybody crystal musomu dẹ̀ tún sọ kò sí anybody tó máa fẹ́ invest $7 million sínú league tí
0: o ní
2: kò sí because kí ni mo invest
0: wọ́n náà máa show
2: níbo náà ti fẹ́ show sá níbo kí ni mo invest $7 million sí níbi tí ẹ pé kò ṣe pé nìkan kan máa rí wò ókè wọ́n máa pe league yẹn lórúkọ mi according to nǹkan tá a ti rí gbọ́ ó possible kò jẹ́ wípé wọ́n máa pe ní bóyá crystal Nigeria football league
0: yíyó
2: tàbí kí n máa pe clever Nigeria football league orúkọ company yẹn máa wà orúkọ company yẹn máa wà lẹ́yìn ẹ̀ but still lẹ́yìn ìyẹn sá ta ló fẹ́ invest sínú competition tí o sì ibi kankan tó ti fẹ́ rí wò ṣé ìpíntọ́kọ̀ post sórí orí ojú òpó ayélujára nìkan náà fẹ́ máa jẹ ni so èmi ò mi ò tí ìgbàgbọ́ mo mọ̀ pé mo ti rí kíní láti fi ọjọ́ mélòó kan wípé olówó kan fẹ́ wá invest àti everything tí mo ti rí ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan ò ní ìgbàgbọ́ tó gún tó pọ̀ nínú ọ̀rọ̀ yìí nítorí pé mo chair láti ṣe àwọn calculation àtàwọn permutation kan nínú orí mi wípé a ti ń bọ́ sí time election lọ àwọn èèyàn ti ń ra ticket àjọ mi ìdìbò àjọ NFF kò dẹ̀ sí ó ń jọ bí ẹnu wípé
0: fọ́ọ̀mù tiwọn náà mà ti ń súnmọ́ tàwọn olóṣèlú
2: ó ti kì í ṣe bó ti ó súnmọ́ dáadáa ní sà so àti ra fọ́ọ̀mù fún election NFF lọ́wọ́ yìí so oríṣiríṣi nǹkan ló ń lọ lọ́wọ́ irú nǹkan gbo la lè ṣe ta lè tún fi ṣe nǹkan tó máa jẹ́ nǹkan tó lè fani mọ́ra ẹnìkọ́ la ti ń gbọ́ pé nìkan fẹ́ wá invest sínú league orílẹ̀-èdè nàìjíríà lóòótọ́ owó ilé pọ̀ owó ilé lọ $7 million a ti gbó ní $2 million rí kí ló padà tẹ̀yìn ẹ̀ yọ a ti gbó ní $10 million kí ló àti oríṣiríṣi ta ti ń tọwọ́ bọ̀ láti bí ọdún mélòó kan kí ló padà tẹ̀yìn ẹ̀ yọ ẹni tó jẹ́ àmàrí àjọ NSC sọ̀rọ̀ kan ní bóyá bí ọ̀sẹ̀ bíi mẹ́ta àbí méjì kan sẹ́yìn ń sọ̀rọ̀ nípa wípé nínú league orílẹ̀-èdè nàìjíríà àwọn fẹ́ máa mú àwọn nǹkan kan wá débi wípé ìtọ́run ó ṣẹ̀fẹ́ tọwọ́ bọ̀ yìí àwọn fẹ́ jẹ́ kó wà níwà bí wípé àwọn agbábọ́ọ̀lù lè máa gba owó tó pọ̀ nínú league orílẹ̀-èdè nàìjíríà tó fi jẹ́ wípé àwọn agbábọ́ọ̀lù nínú league orílẹ̀-èdè wa nàìjíríà ò ní máa lọ sí ìta láti jẹ́ pé kí wọ́n lọ máa gbábọ̀ pàápàá jùlọ nínú àwọn league kéréje kéréje irúfẹ́ nǹkan tá a rí tó ṣẹlẹ̀ sí irú ọmọ bẹ̀rẹ̀ àbí tó ṣẹlẹ̀ sí Bajo Ikọ̀ Shooting Stars àti oríṣiríṣi àwọn agbábọ̀ọ̀lù bẹ́ẹ̀ tó yẹ pé onírètí tó fi jẹ́ pé nínú league orílẹ̀-èdè nàìjíríà tó bá ti gba golden boot ò ní tún gbà mọ́ wa ti lọ sínú league kan ní Malawi tàbí kó lọ sínú league kan ní South Africa kó lọ join team tó wà division 2 wọn so won gbe
0: Ethiopia na je sumo baba
2: Ethiopia na tin wa tin ri awon player wa na to ko player to se dara ni league ti wa to ma gbanu ni gorile de Ethiopia lo so a tin wo ni wo bi wi pe an so ni an fe nu so ngogo baba yi wi pe a fe ki wo fe nkan bayi ma se le ma a nkan to de fa ta won gba bo lu yi fin lo sinu awon league yi ni wi pe won gbagbo wi pe awon mama ro pa to pon be because mo le so mo de le fowo gba ya dada wi pe ninu league gorile de Nigeria a ni ko ogun to ngba bolu ninu league gorile de Nigeria currently at least ikoko kan o kere tan wa register 25 players ninu gbogbo awon team yen parapata ko si player marun to gba 1 million losu ko si e ba si gbogbo player at everybody ni ko si marun to gba 1 million losu ninu league orile de Nigeria every team ko le si le sha player marun to gba 1 million losu
0: ah emi gba
2: ni oya team o le ti fe player ko
0: gba
2: marun ni ninu team wo
0: mi emi gba se sometimes ago emi na won to le 1 million Akwa United yo
2: ni lo pada sele si won lendi season yen
0: kaluku ti foni ko si player to nina lo
2: show wa bye currently bye ko si sa ara nkan to fa to fi je pa awon player wa nkuro ninu bi to nlo niyan mo le so anri player to ngba 50,000 ninu league ara awon to ngba 70 e lo be egbo nkan ti
0: 50,000 isowo laye
2: egbo wo lenu sebi kilo ko former player Nigeria to pada wa si
0: le ni season wo e ma ba league
2: last season sir
0: 50,000
2: o so
0: lo je ki sori buku e le ko sa si ngba 50,000
2: kilo player Super Eagles to pada wa se yin ba indeye e gbagbe o to so se ti gbagbe ni
0: ah
2: no no ki se nkan to le na everybody le mo le wa
0: mi le gba 200,000 no league Nigeria
2: ni bo
0: olohun e ma salu
1: e lo ma sa
2: ni play ball ni ye eh ni ile ni pada play ball ko so won be e ni le ni play
0: ah
2: so igu fe nkan ba yen wa daada erin kaka kiri ke bere lohun football ayi ke bere tan gba na hun so pupo ninu awon to ro to won be ni pe ara awon kokan to ngba wo gidi at least ashe awon to ngba be abi 300 to se ngba 400 ninu awon
0: team agbajo earpiece ni kan na ma na fa awon girlfriend in one stadium
2: o si ki bullet
0: he is a go ki lo de la
2: ni si be sha o islami ati boju buku wo
0: yi se sa bi a ma do won
2: so
0: possible eh ya wa so bi e gba mi e gbo ele lowo awon ko yi awon ko mo lada awon ko won jere
3: se ile fun mi
0: loko ko possible
3: e be wa ton gba o
0: ah no based on your own knowledge of nkan ti Nigeria legi so
3: eh no ma bi mo se ri pe e wo awon ti
0: mo ko ah
3: o to be ngba te pa te so nkan ti o je ni fe bo se wa lele pe ni owo ti won gba ninu league orilede wa Nigeria bi dola po se so pe boya ka ka won marun looto won le wa nbe te pe won gba million sugbon se player marun le wa nu kokan ko de ma gba 1 million losu ko possible ko po eh debi se wa possible
0: sugbon lori wa so
3: yen eh pelu se wa normal a le ri ninu league agbojo le wa Nigeria pe boya mi gba won si gba boya bi 300 or 200
0: aha yen se fe gbona
3: yen si mo won to ye yes 200 or 300 o si wa daada ninu league orilede wa Nigeria sugbon 200 yi ta wa ka elomire ngba to ba ya bo wa tin gba bo bayi lawon je si o ti po lore o ya fun je si e fun je si e gbogbo won mo ti awon te ku mo ti be lo to ohun ti fowo osu ohun ti ra je si tan te pe won bere lotu won bere lo si gbogbo won ti tan iyi temi wa da ah olohun o mo ro lojo waju ni o bi mo in to se temi mo be lowo yan gan ni gbe mi re mi se to ba bere je si lo to ba fun mi ni dede ni to ba fun mi gba ti fi le be gbogbo si wa wa pe orilede wa Nigeria owo ti won so ilele nkan to ye ki won mu lokukun e mo kan e te je ka lo wo NPFL page kilo wa nbe se wo gba o da pe ni abi bo awon iko gangan lo awon gangan to improve awon to pe iko kokan lele awon na no mo iko ke ta n ba wo ta TV visibility yen ba awon mi to ye pe yes won awon go ki se dada you want nisin oni kaluku lo ti increase ninu media team e gbogbo media oju bayi ki se igba ti ba to wa physically kin to mo to sele laye je won online wo ki lo sele lodo yin sugbon PFA gangan lele fun awon
0: iyen mo le gba yen fun shooting ati re mo
3: ke plateau united mi le na ni si
0: e lo
3: de be Lagos na
0: so page to meta page united
3: plateau united yen lowo si won ti release new logo
0: yen lo ati green bayi
3: e lo wo new logo won yen
0: pe to mu football club Nigeria senior team to fi AI to fi se graphics
3: O po dada a de sira won mi te pe kini page won gan lele won ni 100 bo se wa lo
2: en so 200,000 abi
0: okay sir
2: e se ma te 25 200,000 lo shu
0: one
2: player 25 is 5 million plan yo don kan 60 million ibo no tin pa 60 million bi
0: no hello lo so shu se ka le kan ma announce a sa ti pe club kan gba 24 million gba kan
2: ani mo gba se it mo so ni wi pe ka gba pe ni kan so 200,000
0: se mo ma lodo colleague won o
2: ke ba so 200,000 everybody
0: ba je ka se bayi 5 team e je ka se bayi inu mi adun ta ba di player ti o noruko to ba le pe wa aba to ba sumo won mi o so pe ninu shooting stars e ma ba jeje o ni Nigerian league ni Nigerian Premier League club te ba ro pe o san 50,000 e kan yen ka juwe e bi South America club te ro pe o san 50,000 abi 100,000 gan ko ye ko sinu league Nigeria 100,000 number to wonu studio wa leleyi e je ka jo pe dada sori Olorun e mo temi ma nse to ma so fun wa number yo kan fa won to wa nle okere meji fun Nigeria ni e to ba ti wo moto bi ti o lo ma so kale fun awon to wa Nigeria 070-55-000-949 080-97-000-949 the other line to sheku fa won to wa nle okere +234-90-62-000-949 +234-90-62-000-949 ibeere on ele team wo le ro pe o sanwo ju e lo le ro pe o to elekeji ni pe team wo na tin san waso 300,000 ayi okay mo ti mo te fe gbogbo oro lo lesi nta ba ti so pe ani change yen you know mi dupe ni yen na ti ho ala fi line sile fara le okere a ti pe wole na ni si e ma bere scores ni e ba mi sile ku fe ni yen hello o ti so kale la ila ila la 50,000 100,000 200,000 gan nbo Facebook wa le le ko sibe o YouTube na wa le 32 FM 949 for yin

0: 32FM 94.9.
1: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì kọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnard Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn. Aláṣírí onínáwó, ìmùlẹ̀yà oníbùkà, kò bá gbóná, kó ṣe tútù, kí ọbẹ̀ ṣáà ti lọ́wọ́ rọ́. Ọ̀fun mi.
8: Ilé eléyìí o.
9: Ẹja ọ̀sán.
10: 32FM 94.9 fẹ̀yí ẹ̀ ló tún ti tẹ́pẹpẹ ètò àyájọ́ àmàlà Amala Fest ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ló tún kò lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 29 August 2026 àti ṣeré a máa tún ṣe yìí a sì tún máa ṣọ̀pọ̀lọpọ̀ orú ẹ̀ lókè èpè tó ń ti gbádùn àlùjò àwàdà ẹ̀rí kéékèèké tó ń ti fífi àmàlà dúdú tàbí funfun tó fẹlẹ́ bí etí pẹ̀lú ọbẹ̀ ewédú gbẹ̀gìrì ìlà ẹ̀fọ́ rírò ẹran pọ̀nmọ́ tó káta mọ́ra ṣe kọrọ kọtọ sórí àmàlà láfijọ́ máa ṣẹjọ́ ẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta náírà lẹ́ọ̀fẹ̀rà tíkẹ́ẹ̀tì jẹ̀gbádùn tó gbádùn pẹ̀lú àwọn olóúnjẹ ìgbàlódé láwùjọ tó yáyì táyé ń gbà tiwọn bíbí ire food canteen lókè àdó ìyá àdìjà alámàlà ní yànnà adé ọyọ ìyá ọyọ alámàlà lọjà àgbàrímú àtàwọn olóúnjẹ ìgbàlódé mi kò tọ́ síbẹ̀ àwọn òdíje wọ̀nyí bíi ta ló lè jẹ̀ṣọ àmàlà bàkì tán láàrin ìṣẹ́jú àyá tàbí ta lọkùnrin náà tó lè ro àmàlà tó fẹ́lẹ́ tó kóná bí etí atẹ́ni tó lè yára tètè jàmàlà tó gbóná láàrin ìṣẹ́jú àyá ọ̀fẹ́ ni fọ́ọ̀mù ẹ̀ wá sí 32FM Laughter House Premier Hill Mokola Ibadan bó bá wa dọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 2026 àtúyàyà túyàyà pàdé ní recreation club ní dojúkọ adámàṣègbà nílùú ìbàdàn ọ̀la tó ti sọ̀dí wòkè buka buta tó ń tẹran tó jíire pẹ̀lú àlùjò tó bá gbàmù Amala Fest 2026 láti ra tíkẹ́ẹ̀tì ẹ máa bọ̀ ní Laughter House tàbí kẹ́ẹ̀pẹ́ nọ́mbà yìí 0806-218-5194 pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ tó ń pọ̀ ti rẹ́gà àti magi èmi àti magi alájọṣepọ̀ tó dán.

0: Hello.
1: Hello, Christopher.
0: Eka so.
1: Eka,
0: Baba. Yes, sir. Yes, sir. Onda yo.
2: O dàbí ẹ pé agbábọ́ọ̀lù kọ Werder Bremen ní orílẹ̀-èdè Germany
0: ni. Ṣé ní Europe ni?
2: Europe ni nke ṣe bí báyìí. Àbí Europe kọ́ ni Bremen. Bremen Werder Bremen
0: ṣe ní
2: Germany ni. Ṣé rí nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé kò síbi tí ò ti sí bójẹ́ wí lẹ jẹ́ pé nǹkan burúkú ìsìn tí a máa fi kẹ́gbẹ́ fáwọn tó bá jẹ́ pé wọn ò mọ nǹkan tó ń lọ. Agbábọ́ọ̀lù kọ Werder Bremen kan ó páàkì ọkọ̀ lẹ̀ kó tó dé. Bóyá àwọn táyà yẹn bóyá àwọn òde dáadáa ni.
0: Yẹ ọkọ̀ láyé wọn.
2: Mẹ́rẹ̀ẹ̀rin ó ti lọ́mọ́ ti dàáyá ọkọ̀ délẹ̀.
0: Àwọn táyà wọn fòkúta sọ́kẹ́ o.
2: Ìyókù bá ní ìsìyí iná irú yẹn náà ń pè ní bọ́kọ̀dì oníbi tá kò wá yẹn náà ń pè ní fọ́lùkọ̀mù. Ṣẹ́dí irúfẹ́ irú àwọn àbáyọ oúnjẹ ká mọ̀ pé kò síbi tí wọ́n ti gbé kó ajẹ́lé bó ti jẹ́ pé èmi rò pé bóyá ti irúfẹ́ irú ẹ̀ bóyá kàdé sọ pé àjẹsẹ́kù tó pọ̀ tí ó sì máa gbá bọ́ọ̀lù bí ẹ̀mọ̀ pé tíyẹn bá ní tọ́ pọ̀ ní ọ̀sánù. Ṣé ìwọ tó gbowó oṣù tó yẹ gbowó oṣù rẹ ògùn òtún ẹra mọ́ rúwá sólófẹ́ra mọ́tò tí wọ́n ju táyà rẹ̀ lọ. Ṣé ìbáyé gbogbo ẹ̀ amúkan míì mọ́ ẹ̀ na ẹ jẹ́ ká mọ́ pàrọ̀ tara wa jẹ́ náà ẹ jẹ́ ká wò ẹ jẹ́ ká wò ní Nigerian League bíbá ìwọ wo ló lè gbá Nigerian League tó lè gbá fún bóyá bí ọdún kan tó dẹ̀ ń gbowó gidi tó yẹ gbà nọ́mà owó oṣù tó wà gba fọ́dún kan tó sọ pé owó tó rí ire jọ́ bẹ̀ òfẹ́ lọ fẹ́ra mọ́tò tó worth 10 million.
0: Ẹjọ sáwọn aláàlú mẹ́mẹ̀ẹ́ náà ni àbẹ́wọn ló lè tú táyà lọ.
2: Ìrọ̀ àwọn ọmọ ọgbẹ́ ìbáwọ̀ kan ló lọ England tí táwọn pléyà ọjàdé tí wọ́n ti wọnú ilé tí wọ́n kò wu wa o ṣé wò jálé Vardy ni.
0: Ṣé pé Jwẹ́rì ṣe
2: é ta. Wọ́n jálé Arike ni.
0: Jwẹ́rì ṣe é ta.
2: Ṣé lè wa ni ò ṣe é ta.
0: Tó yà àti ọ̀la bẹ́ẹ̀ kọ.
2: Ṣé ni ò ṣe é ta.
0: Ṣé wọ́n dé bẹ́ẹ̀mẹ̀ náà ni.
2: Ó ta fẹ́ lo mí náà ni ṣé rí. Ẹ jẹ́ kí n jẹ́ ẹ jẹ́ kí n ja yín tán. Kò sí ẹnìkankan tó lè máa wù bóyá bí a lọ kó ló ń kígbe tó lè gbé nǹkan láì ṣe kó ti ní báyà. Kò sí tí bá ti ń gbé tán gbé lọ bẹnu. Tẹ bá mu lójú ọ̀nà àbí tẹ mú bẹ́ẹ̀ lókù kò lè máa gbé kiri wọ́n ṣe máa wọ ẹjọ́ ta fún.
0: O ti rí sales kó tó di pé.
2: O lè jẹ́ pàtẹ́ wà bẹ́ẹ̀ gan o ti fi hàn pé. Bàtọ̀ lẹ́nu ẹjọ́ kò sínú yẹn. Ẹ̀wò dáadáa ẹ̀wò dáadáa ẹran yẹn ló mú lọ yẹn. Fóònù yẹn ló wà lọ́wọ́ rẹ̀ o àtàngangan lẹ́yìn tó fọ̀ òǹfìlà ló dẹ̀hùn se ti di ara e ma se gaga jama lo jama lo
0: wow
2: o labi 25,000 e ma wo ilo
0: wow olodun ju e olodun to ju e yo ju awon na o
2: yo ibi ba
0: ato da ke yin bo soju ana ni ah omo ti ani alakija omo ti yo ni ninu bridge alakija se ke sara omo te ko ti ti
2: wa o irin yen le ti fe yo ba kan fi pa mo ni o ese ko mo mo yo
0: o ye ya were o o ti ti bridge
2: o ti
0: yo won dey for bridge won yo rin
2: o
0: bridge to gbe oko duro
2: o si do kan ba be lo ko to gbe duro e ma wa bi te gba ni kile tan ko ni oju bo ogun ta won la lu
0: na won ogun fere fe nu
1: I
2: don't want you. What when you be government you say that?
1: Actually, big bad nigga we be go see bitty go fi awon kan bayo se kin sele. Ah, in to kan
0: yo. Ko si ni badan, e kan ti mo kan riru e ri. Eni e ya moto won wa le ale ni. Ngba ti le o si fi mo.
2: E ti da ye de le.
0: Ona badan na ti ni won si ma fo ku ta.
1: Na
0: le ri.
2: E da ye de le.
1: So, so if you can go, you can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can go. You can ki ba ye ka gbo lu post e suju opo Instagram e ku se ndo mamu won kan ma a kan fe just run awon olopa nbe won de bere sini wo awon CCTV lati wo boya won le re pada re nto mu abi nkan o ma move on ko lori e ko ni si pe o ma wa ninu major
0: ta wa lo munu yin bayi
1: o yen ti lo ko si nkan to be se si e mo tire moto yen ti lo gbona won le wo CCTV kan che lati wo boya le ri mo but still tire yen ti lo ko si nkan to be se si e mo
0: hello o ti re o ti re o ti re
2: ba ti eduma mi boya da ba ri kan la olulufe wa tan wa ni le boya kan so
0: no awon tin gadi ma so
2: kan fi die mole boya royin da wa ri ni osise papa julo awon to ba wa
3: ni
2: eh o le je pe awa ni boya ohun lo n paro mara re e ko ibi ni ta ba gbo nkan kan sele wa ni ka ni lo oyinbo ni be fe kun babo emi mi eh ni awon fe bi mo ni mo sara si won ba wo mo mi bobo n ba to je pe bobo nkan to wa nbe yen patapata ko ti e si eyan la bi nbe
0: mo ri video England kan eleyi o pack machine an meji won si gbera o gun re o si gori e won si fi fun glass ile ole losan gangan losan gangan
2: ko lo fa
0: e tun na won next me na
2: ko lo fa
0: ko si wala e je ka tesi waju ya on ko kan so si mi lokan ko to di pe oro ti di lo wa nbi bayi
2: igba awon di lo ni sin yi igba awon joba ta lo won le video mole
0: Italy
2: ibule suma o suma do wa
0: colleague wa lawon yen awon wa lo yato awon wa lo yato Italy ah ti ba se ko ba giran we a ri bi tawon yen jeje bi ti wa na wa nbe yen na kini run ta se won po ba fe mo iyara re mo de di oselu baba ogbon okay je ko roro yin ya wa o ti pe ta ti dodo yin
3: o to ga meta
0: won ro ke mo wa le yin ni o
2: pe
0: o
2: ti pe ta ti je e ma wa le ma le ma sin pa
0: e mo le yin e o je mo wa le won ni o so ye ri ba je o ibi ti vaccine o ti gan ti je ba nu eh mo so pe bobo e ma re re nkan fa e wo du to ti kuro ni UEFA e wo du to gbe kese jade mo ro pe pe le test batin
3: tani
0: ifatino
3: fantino
0: Okay,
3: ti gbo nipa gugu awon kan ton sele lo abi
0: nkan fun bi apere wo lo ton sele
3: ah ebi yo lo pe boya n fe gbe ko lo ipo
0: ah ti gbo kankan ipo to ni be gbade bi latest atana mo ti ri update yen won ni gba to wa ni secretary UEFA e wa todun kesi orun jade pe o fi owo UEFA o fi fund your girlfriend what wa enroll in service ninu UEFA o wa tun promote lera lera lera lera salary increment o wa di lera lera won tun wa ran leti pe o ti bi mo merin ati yawo ngba na pe owo UEFA lo fi fund igba ti Seferin to ka abi kilo ko gare platini ti platini ka to di oro gbogbogbo na se wa yo ge yen kuro nbe in fact won tun ni pay off tan fun ge yi gan o re yan date yen
2: ni gogo yi ni
0: so won ni ko wa account bayi female gender.
3: Female gender. Yebo ejo se bokun na lo si gbogbo na yen le.
0: To ba je pe o lo gbe to seju se de le ni
3: ko. Ale ale so. To yin pe bo se wa bayi pe e mo pe gbogbo awon kan mi ta ma ri gan tan ba fi kan oloselu. Won olose lo mi tiri ko je bi esun ko ja ko ngba to ba to ku lori ipo yen o la to mo mo pe boye o se nkankan bayi abi o se kankan bayi en to wa ba wule ba a je pe yun na ko leni musan ni abi ah e ja wo gbogbo awon gbogbo okay ngba temi e mefiele to wa mi gba na to ko
2: kini baba do an ko ro
3: o kan so ni o kan fi se example ngba na awon mi na ya ti pe okay ngba na ba ko le won mo ni okay eyin e lo ye won wo 99 billion kan so nu ngba kan kini kan so nu ngba kan ara nkan to wa sele bayi pe obirin te kan wa pe o wa nbe o na le sa mo kan da meji jo se ni
0: se ko won le ba do so oro business
3: oro bi o le wa nbe na o de le je ko boye yan keep owo so ro yan lowo
0: ejo
3: le je ko yan se contribution okay boya si nkan ba ko yi pada lojo wa okay owo ti mo ni be yan o ma kan fi le gba iyen to bi yan ba ko le gan ni ti o ba ti ko le ko si nkan kan nu orojo orojo lo ma lo sugbon bo se wa bayi pe nkan to ma wa be pe won ni sale oro bayi o le gbin boye bo se wa bayi mo de sugbon boya to nkan to tun lo lowo lo ti je ko ko ro yi tu jade to ba pe ko si gbogbo oro to lo lo wo ke ajo UFO si leyin o platinum o gba n to am platinum yen na o no wa in support of nkan to fe se sugbon mo ro pe to ba pe gbogbo awon kan to fe to n sele yi ti o ba jade ni abi ti o si gbogbo everybody se n duro 30 leyin ko ni si nkan kan to ma jade lowo yen le ta o le pada jade lojo waju o sugbon bayi ko ni jade ipe yen wa n ko fo bi n te pon to afaye le fun ohun na lo mo to se be to pe te ba ti pe okay ohun ya to bi jo se business ejo lowo aran kini kan to wa laarin mo ta me
0: If you don't share business,
3: bo de se wa pe te ba ti kuro ni po kan to bo si po mi abi to pa awon kan tin won tin yowo le fun e o na ni gbogbo ru nkan ba to gbogbo everybody lo wa leyin ah ni gbo awon kan ko boya even ko ti e fe jade gan won ni jo jare sinu wo si we we everybody ori
0: baba mo sa o de ro agba
2: se ri
0: baba wa eyin le ba yin to wa le yo
2: te ba ko to di wi pe ki lo ko evantiano yi gbo gba se ero yi wi pe ko fe wo po ninu awon to je bi are UEFA tabi are FIFA tan ma faari ku lori ipo bi kan ba won foru e won sere elowaye platini hashtag
0: plata
2: gba yen e roye wi pe bi igba teyan lo ri wo wa die wiri wiri nbe loro won ki won to ku nbe o ni gogoru veru wa la to sele ina de ti soro yen e ti be lori pe iwo to ba ti mo wi pe o fe gbotan ti wo gangan o mo to ba be ko be gbo nkan ti iwo gogo mo npara re asin bo se po olu lara re to so bo be du yagbole ta bo fe soselu to ba be du yagbole ni se bo fe je mo gaja bo fe je bale o ma wi pe iya re ti loyun ko to di pe bale to fe fe wa ojo e wa mo explain ko
0: se
2: ti
0: gbo wa no gbe wa no ko ni
2: e mo mo so mo wi pe mami re ti loyun tele oyun osu meji nbe ni ko wa ko to di wi pe won wa fe daddy ti wa e so ma adugbo yi o wa mo explain o ma wa explain ori explanation yen lo wa tojo fi lo to ba lo yanjo bi se ko yanjo e to ba gbo se lu de ni won so fun wi pe e so mo lu yi won ko tu wa lo so agbole yin gba se so mo bi ni won wa so fun pe e mi bi e di abraka le ti se wa abraka ba wo abraka ni le yibo ni baden bi ibe le ti se wa to ba mo bo se ibe na lo pada lo o abraka na lo lo o
0: wallahi
2: ibe na lo lo o
0: mo lu kan je bibi gan wa pe ati lo le wudogu
2: so
0: ka lo jare
2: iro ko ti ya so pelu rufe run kan to wa nbe mi ro wi pe o ye ki baba evantiano yi ko se pele pele imi ba o yi pe to ba je ko sese ko withdraw ko po won lo mo
0: ah esin esin yen wa se withdraw
2: iro esin ti wa bayi se lu gun to ba ti ni se pelu pe won fe wadi eyan wo ko se en ton le so pe fe wadi ere wo to le mo olorun ko la yan nbe lo ba le mu yen ton fun san gbe panel kan jade pe e lo wadi clever wo
0: depression
2: iyen ti down o to awon ton to be kan lo wadi eyan wo yen won ti ri nkan kan meji won ba nwa bi meji di logun ta fi kun to fi pe 20 ni ko le ye bo abi ta tanu olohun ba kan de ta ba free pelu kan ti ti evangelist to ko ra yin si o se ko mo ye egbon kan to egbon bi nkan bi 10 years seyin la so ni pa re yi o won ni ko wa je wo ko wa so bo se je ko wa so egbon lo se fe se abi o sabe abi en to ti abi en to ti dara kan abi sori abi mo so lori gbogbo nkan to ni se pelu bo ba gbala yin ba se South America ta be so apa yan kan kan nikan titun nibo ti wole gomina
0: Allah akbar
2: robbana e gadi ilu ya ilu ya wa no
0: South America din na gan baba e be so re kan Mashallah.
1: Yeah. Odun 2009 si odun 2016 ni Gianni Infantino je secretary general secretary fun ajo UEFA.
0: Oh, mo jeri.
1: Odun ilo ma podun mewa abi wule ti po odun ilo ma podun mewa si Gianni Infantino je are ajo FIFA. So, laarin odun 2009 si 2016 do fu wa ni mu ise UEFA. To fi lodun mewa lori ipo ajo FIFA. UEFA ori gan ri kini. Wọ́n ẹ̀ṣẹ̀ ríran rí fáìlì yẹn
0: sí. Ẹ ọ tẹ́wọ́ yà mọ́lẹ̀ ni.
1: Kínní simple, UEFA ti mọ̀ pé àwọn tí ń lúzo ogun tó wà wájú àwọn yìí. Èyí tí mo sọ pé wọ́n ti mọ̀ pé àwọn tí ń lúzo ogun tó wà wájú wọn ni wípé àwọn orílẹ̀-èdè tó yí wọ́n retí wípé wọ́n jẹ́ orílẹ̀-èdè tó wà lẹ́yìn wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí ọ̀rọ̀ wípé a fẹ́ ta stake díẹ̀ ta tó jáde. Àwọn orílẹ̀-èdè yẹn ti ṣègbè lẹ́yìn Gianni Infantino lẹ́yìn ìpàdé tó wáyé lórílẹ̀-èdè Morocco ní ọjọ́ Wednesday.
0: Wọ́n ti wọ̀
1: láti ìgbà yẹn ni UEFA ti ń wá gbogbo ọ̀nà tí wọ́n lè lò because kinní kan wà lọ́wọ́ UEFA sí tó kápa UEFA kù. UEFA fúnra wọn ò lè mú èèyàn nínú ọ̀dọ̀ wọn kó ráìvà Gianni Infantino àfikọ́ báyìí pé wọ́n rí ẹlòmíì láti ìta because ọmọ Switzerland mọ́ ìta ló ní Gianni Infantino ara Europe lòun fún rẹ̀ so ó nira fún wọn láti ó nira fún wọn láti mú ọmọ ẹlòmíì tó jẹ́ nínú bẹ̀yẹn láti jẹ́ pé kó wá síbẹ̀ láti wá dúró tì
0: kó bá fún wọn
1: now gbogbo àwọn aráàta tí wọ́n ti lọ bá sọ̀rọ̀ wọ́n ti bá Nasser Khelaifi ààrẹ àgbàdo fún ikọ̀ Paris Saint Germain sọ̀rọ̀ Nasser Khelaifi yẹ kàtà fúnra wọn padà bọ́ta wípé gbágbágbá làwọn wà lẹ́yìn Gianni Infantino ó nira fún wọn láti mú nkankan sọ̀rọ̀ bẹ́yẹn nínú nígbà tí wọ́n drop report one time yẹn wípé àwọn òsì lẹ́yìn nkan tí Gianni Infantino fẹ́ ṣe CONCACAF mọ́rọ̀ jáde wípé àwọn òsì lẹ́yìn wọn but CONCACAF sì tú báyìí torí mẹ́ríkò bọ́ta òun dayọ lára wọn wípé òun òsì lára CONCACAF òun wà lẹ́yìn Gianni Infantino so wọ́n mọ̀ kí wà láti wà bẹ́yẹn náà wọ́n dẹ̀ mọ̀ pé tó fi mú tí mẹ́ríkò fi bọ́ta àwọn kọ̀ọ̀kan náà ti máa wà tí Gianni Infantino ti máa bá sọ̀rọ̀ so àti gbà yẹn ni ilẹ̀ Yúróòpù ti ń lo àwọn pírẹ́sì wọn láti máa wá oríṣiríṣi nǹkan jáde ẹ rí i pé ní ẹ̀yìn tí ìpàdé yẹn wáyé iléeṣẹ́ ìwé ìròyìn kan nílẹ̀ UK gbéròyìn jáde wípé Gianni Infantino àti Trump wọ́n ń sọ̀rọ̀ lóòrèkóòrè láti wá ọgbọ́n dá sí wàhálà tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ ẹnìkan nínú àwọn tí ó dẹ̀ jẹ́ olólùfẹ́ wa ń sọ̀rọ̀ nǹkan fún mi láàárọ̀ wípé àjọ UEFA wọn bínú mọ́ lórí nǹkan tí FIFA fẹ́ ṣe because ó wulẹ̀ ti bọ́ta láti wá sọ wípé stake táwọn fẹ́ tà nínú FIFA àwọn ò ta mọ́ òun náà ti tọrọ àforíjì lórí ọ̀rọ̀ kìnìún pé ní táìmù tó sọ kínní yẹn ẹni tó jẹ́ general secretary general fún àjọ FIFA náà ó lóun kọ̀wé fipò lẹ̀ lẹ́yìn ìpàdé ọjọ́ Wednesday ó ti padà sọ wípé ẹ̀yin Gianni Infantino ló wá so UEFA fúnra wọn ti rí wípé agbára tí Gianni Infantino ti ní nínú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ó ti gùn wọ́n dẹ̀ wò níwò bí pé Trump wà lẹ́yìn so àwọn alágbára nílẹ̀ Europe ló gbé iná ti báyìí.
0: All right, ẹ jẹ́ ká lọ sójú ọjà kẹ́mi ọ̀run tó sọ̀kalẹ̀ 32 FM 94.9 ìkànnì àdáni pòṣónú á padà bọ́ ẹ má gbé kúrẹ́kù kalẹ̀ o.

0: ẹ kẹ́bọ̀ padà láti jọjà 32 FM 94.9 ìkọ̀nì adẹ́rìn-ín pòṣónú. Yá ẹjẹ́ ká bára sọ̀rọ̀ nípa Amala First lẹ́ẹ̀kan sí àsìkò ti wọlé tán èdí ni on the 8th. Mo tún bẹ̀ wá mò ń rọ̀ wá pé ticket ṣìkù lẹ́fẹ̀ tó bá ní interest báyìí. Bọ̀ tó bá ti tán tí má ti gbọ́ ẹjọ́ ṣé ticket yẹn kú báyìí máa gbé fóònù lẹ̀ yóò máa rídì lónìí o. Torí bí ìgbà tí èèyàn fi bẹ́yàn ní ìsinyìí ni. Nǹkan tàdé ṣe ń ṣe léyìn ní ká lè ní good preparation fún ẹ̀yìn tẹ̀ ń bọ̀. Torí ta bá ní ká ṣe wọ́lùkọlù sí tó bá pọ̀ sí tó bá di pé wá tó wá lọ já sí wípé èrò ti pọ̀ ju ọbẹ̀ lọ. Ibẹ̀ lẹni tí ò tó yẹn ó ti máa sọ pé ẹ ti wá ṣe báwọn ẹ̀jẹ̀ ni a ṣe báwọn. Lórí ẹlòmíì tẹ́ pé free ticket lẹ́fọ́ ọ̀yẹ́kọ́rí bẹ́ẹ̀. Torí ìdí èyí ẹ tó bá ní interest inú Amala First wa this is the time to buy the ticket. Ẹ lè wá rà ní station kò sẹ́ni tẹ́ pè nínú àwọn staff àti kò ní ticket lọ́wọ́ 3000 naira. Ẹ lè rà àwọn tó ń bèrè pé ṣé àwọn ọlọ́mọ kékeré ṣé àwọn lè máa mú bọ̀ why not ẹ nílé kẹ fọmọ kékeré tàwọn bọ̀dá àdúgbò àtọkùnrin àtòbí gan wọn ṣe fi ti bọ̀dá àdúgbò mọ́ nísì even obìnrin gan so ẹ máa mú wọn bọ̀ but one thing is that ticket kan ó cover plate Amala ẹnìkan ni o Amala náà pọ̀ débi pé béèyàn bá ya èèyàn bí ali náà kò gbọdọ̀ jẹ́ tọ́kọ́ mọ́ fọmọ jẹ́ ń bẹ̀ ṣùgbọ́n tẹ bá rò pé ọmọ yẹn náà gbọdọ̀ wà ní fàkíà ẹ ra plate kan 3000 tiẹ̀ fún kì í ṣe jọ yẹn lẹ́sẹ̀ máa bèrè tíkẹ́ẹ̀tì tọmọ o ìyẹn work o ó ti tán nìyẹn o ọ̀rọ̀ wa ò lópin àwa ni ti tòótọ́ mo sọ pé tíkẹ́ẹ̀tì sì kù lára àwọn ìtọ́ni ká fún àwọn èèyàn please ma drop graphics game Nigeria ti Cameroon sorry Twitter àti Instagram mi at Abimbola Lamid ma fi síbẹ̀ ẹ predict correctly ẹ pé èyí tá a ṣe lọ kò sẹ́ tó gbà a kàn fi ṣe pé ó wà nílẹ̀ kó má rí pé èèyàn fẹ́ họdẹ láyé fáwọn èèyàn ẹ gbọ́dọ̀ gbà lásìkò yìí o mo fẹ́ káyọ̀ tẹ jẹ́ tiwa kẹ kọ́kọ́ jẹ́ àǹfààní ẹ̀nà kó tó di pé a máa pin síta ni ọ̀rọ̀ wa kò lópin bàbá yẹn máa mọ́rọ̀ tẹ́ ń bọ́ sọ́bọ̀.
1: So pẹ̀lú ìṣọwọ́ tí àwọn alágbára ní UEFA tán fi ń ba fa wàhálà mo ti ẹ ti máa rí níbi wípé àwọn tó jẹ́ alákòóso nínú àwọn orílẹ̀-èdè lọ́rọ̀ kan òjọ̀ kan náà ti ń bọ̀ta láti wá sọ oríṣiríṣi ọ̀rọ̀. Mo rí ìfọ̀rọ̀wérọ̀ kan tí ìkan náà àwọn tó jẹ́ alága àgbà lórílẹ̀-èdè Spain bí ìkan náà àwọn kánsẹ́lọ̀ wọn àbí nǹkan lórílẹ̀-èdè Spain tí ó ṣe lánàá níbi tó ti ń sọ̀rọ̀ nípa wípé ìpàdé tí wọ́n ṣe lórílẹ̀-èdè Morocco wọ́n ti gbà láti fi orílẹ̀-èdè Morocco ní slot àti jẹ́ káwọn ó ṣe final World Cup. Prime Minister UK náà ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí so àti rí tí púpọ̀ nínú àwọn èèyàn ti ń sọ̀rọ̀ dáadáa tó jẹ́ wípé láti agbon ní ọ̀dọ̀ ti àjọ UEFA yẹn ni so àwọn tó jẹ́ olórí nínú UEFA wọ́n ti kó ọ̀rọ̀ yìí ti kó lórí balance rárá wọ́n ti ọ̀rọ̀ yìí ti kó lórí
0: ó ti di òṣèlú
1: ó ti exactly ó ti di òṣèlú pátápátá kì í ṣe ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbámọ́
0: àwọn ẹgbẹ́ látakò ni
1: wọ́n ń wò níwò bí wípé Trump ti fẹ́ máa ní agbára tó pọ̀ nínú eré ìdárayá mọ̀ pé ìgbà tí Gianni Infantino wulẹ̀ bọ́ta tó lóun fẹ́ ta slot yìí a gbọ́ nípa wípé ìkan nínú àwọn ọmọ ọkọ ọmọ Trump ló fẹ́ ra ìpín ìdókòwò yẹn so wọ́n mọ̀ níwọ̀n wípé Trump ti fẹ́ máa ti ọwọ́ bọ bọ́ọ̀lù àfìsègbà kó bá rẹ̀ pé ọwọ́ ẹ̀tún sì lè wọ inú bọ́ọ̀lù àfìsègbà tán wọ́n mọ̀ pé ó lè ṣeṣe kó má sí nǹkan kan fún àwọn ní agbọ́n ní ti UEFA mọ̀ so n tí ẹ UEFA ń já sí nìyẹn ṣùgbọ́n bí tán dé dúró báyìí gbogbo nǹkan tán lè ṣe náà ni wọ́n ń ṣe báyìí láti wá ọgbọ́n dá kí Gianni Infantino lè resign. Because kí Infantino ò bá resign kán bá jẹ́ pé wọ́n rí force kò resign láti ìsinmi November 19 election wọn is inú oṣù kẹta ọdún tó ń bọ̀ but November 19 ni wọ́n lè drop àwọn nominee àwọn tó lè tó jẹ́ àwọn nominee ni wọ́n lè drop wọn last kó bá ti lè di November yẹn tó yẹ pé UEFA ò tí rẹ̀ ní kankan fà sílẹ̀ tó dẹ̀ pé Gianni Infantino ò tí tí ó yẹ pé kò tí resign ó máa ní free run ní election tó máa wáyé ní March orí kò sẹ́ lónìí tó ń pọ̀
0: bí kìí ṣe ọmọ south america ni òun ó ti lọ gba balance jẹ jù fún káfa.
1: So wọ́n ti padà sí tẹ́lẹ̀ wọ́n bínú tẹ́lẹ̀ but ní ìsinmi ọ̀hún náà lẹ́yìn ìpàdé ọjọ́ wednesday lọ́ṣẹ́ lórílẹ̀-èdè morocco òun náà ti padà jọ ẹ̀wọ̀n padà so ó ti nira fún UEFA gbogbo nǹkan báyìí lẹ́yìn eléyìí torí Infantino sí bọ́ta láti wá sọ wípé òun kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ wípé òun ò fẹ́ ní nǹkan kan lówó ńgbà tó òun jẹ́ secretary àjọ UEFA but èmi tún ṣì máa jáde torí wọ́n máa wá gbogbo ọ̀nà láti jẹ́ pé kí wọ́n fọ̀ọ̀sẹ̀ kò lè resign.
0: Ọlọ́run wá là wá ń bẹ̀ kákò ní àti ibẹ̀ yẹn ó dàbí ká fáwọn aráalé ní chance o àbí ká máa tẹ̀síwájú ni.
2: A máa ń ṣe láláfí bọ̀.
0: Ok àláfí bọ̀ ni 07070959+234962000949 àwọn náà wà tó wọnú studio nìyẹn kára ilé náà sáré gbẹnu sí díẹ̀ kó tó di pé àsùn sí ọwọ́ iwájú bí yẹn ṣe máa jẹ́ nìyẹn ọgbọ́n tí mo fẹ́ dá sí nu.

0: nígbà náà lọ́run kẹfà gẹ́gẹ́ ni àwọn jíìsì àti máa ń bọ́ lójú kúta máa ń rà lákùúgbé ọlọ́pàá ń di àwọn èèyàn rẹ́kẹ́rẹ́
1: kẹ́ ẹ ní géètì wọ́n ti wá gbé pàdé ẹ̀
0: láàrin títì ni àtàwọn iṣẹ́ ìfẹ́pẹ́ stars yóò ti rò tó báyìí nìyẹn tó gbọ́n pa báyìí yóò bẹ̀rẹ̀ tàbí yà
1: àbídójò bá pa á
0: èsì ó kọ̀ sí ọrẹ ó sì kù mí láwọn ẹlẹ́dùn ilá ẹ̀.

0: orí mi. Àwọn iṣẹ́ yẹn pọ̀ lórí MP mi bí wèé. Mo mọ̀ yẹn tí mo ráyè kan mi máa gbé bọ́rí ni. Ẹ máa pariwo ìmúṣà mọ̀ pé tí wà nù rẹ́ mú mi.
1: Gbogbo yìí mo kí.
0: Ah, hello. Reason yóò.

0: padà emi rò pé bá ṣe tàti gbàtán ní ìfẹ light blood pressure ni ẹ fẹ sọrọ nigeria ẹ já sọrọ typewriter obìnrin
1: ah ẹ
0: jẹ kó rẹ ferrari
2: ọtọkun
0: n fúnra mi wàhálà research ọlá má gbàgbọ́ bá ṣe fẹ nigeria cameroon mi mama dédé ẹ ni.
3: wọ́n fún wọn tí ò bá mọ̀ kí wúlẹ̀ ṣe pé cameroon wulẹ̀ kókò já wá sínú díje wafcon lọ́dún yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀
0: kébà di defend nípa
3: gba qualifier kébà di wulẹ̀ ti já wọn tẹ́lẹ̀ kó tó di wípé àjọ káfù padà ni wípé àwọn fẹ́ kí èèyàn tó ń lọ sí bíi abiy mẹ́rìndínlógún kan máa kópa nínú díje wafcon lọ́dún yìí tó padà fa torí èdè cameroon fi wá wíwá tí wọ́n dẹ̀ wá cameroon ti wá sọ àwọn digi hàn nínú díje wafcon lọ́dún yìí
0: tó bá wo ti wo bàálù zambia já ní
3: 1994 sínú competition yìí everybody máa wò pé ẹ ṣe bí wọn lé ná last match wọn wọn ti qualify wọn ti mọ̀ káwọn máa parí sí one last match kó tó di pé wọ́n gbà fẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbà ní tán gbà last ní ọjọ́ thursday yẹn so wọ́n bench àwọn player gbà ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ni unlike kíkọ super falcons táwọn ò mọ òfin tó wà nínú bọ́ọ̀lù àfẹsẹ̀gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ́kàn máa mi àwọn tán sáré bíi wípé goal ló máa gbé wọn qualify nínú ìfẹsẹ̀wọnsẹ̀ táwọn gbà kojú orílẹ̀-èdè egypt báyìí fún
0: kí lè fẹ́ ká ṣe gan
3: fún ikọ̀ super falcons orílẹ̀-èdè nigeria ọ̀nà méjì ló wà fún wọn láti qualify lọ sínú ìdíje àgbáyé
0: ọ̀nà tó ràtọ̀nà
3: gbòòrò ọ̀nà àkọ́kọ́ òun ni pé kí wọ́n fìyà jẹ orílẹ̀-èdè cameroon lọ́la tí wọ́n bá ti na cameroon automatically wọ́n ti ní tíkẹ́ẹ̀tì láti lọ kópa nínú ìdíje àgbáyé ọdún 2027 tó máa wáyé lórílẹ̀-èdè brazil tí wọ́n bá ṣe yẹn á jẹ́ wípé wọ́n á gba playoff playoff wà nínú competition yìí fẹ́ tí ò bá mọ̀ àwọn orílẹ̀-èdè tó ní
0: àgbà playoff àfẹ́
3: káàbá ti dé ìyàjọ orílẹ̀-èdè cameroon tá a bá lọ dúró dọ̀nà playoff ẹni tó bá wìn láàrin morocco àti orílẹ̀-èdè south africa lálẹ́ lápìlẹ̀ àbí ẹni tó bá lùsì ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn rádà òun lápìlẹ̀ kó wáyé pà ìyàjọ orílẹ̀-èdè cameroon so ọ̀nà kan ló yìí sì fún wa báyìí ká fi ìyàjọ orílẹ̀-èdè cameroon nigeria láti bá tó ti ń gbà ìdíje fi àgbáyé àwọn obìnrin látọdún 1991 nigeria ti ń lọ every time ẹ̀mẹsàn ọ̀tọ̀ọ̀tọ̀ ní kọ super falcons orílẹ̀-èdè nigeria ti lọ so kò rí kò ṣẹlẹ̀ rí kíkọ super falcons orílẹ̀-èdè nigeria ká má qualify lọ sínú ìdíje tó ní ṣe pẹ̀lú wafcon cameroon dán tòótọ́ bọ ikọ̀ super falcons orílẹ̀-èdè nigeria kí wọ́n má gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ nígbà tán kojú orílẹ̀-èdè malawi alọ́kì pé kò sí chawinga sisters nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé àwọn chawinga sisters tó máa dẹ́rùbà wọ́ sí bẹ́ẹ̀ tíìmù ní cameroon fi ń play mo nígbàgbọ́ wípé a lè nà wọ́n pẹ̀lú ìṣọwọ́ tó orílẹ̀-èdè nigeria fi
0: wọ́n dẹ̀ dá ní area ball and very physical
3: wọ́n strong gan wọ́n dẹ̀ mọ̀ ilẹ̀ bọ́ọ̀lù sókè gan but mo nígbàgbọ́ wípé pẹ̀lú nǹkan tí mo rí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí kò super falcons orílẹ̀-èdè nigeria gbà last kí super falcons bá wà determined pé àwọn fẹ́ ṣe gan wọ́n máa ń ṣe mo rí nígbà tá a gbá wá fún ọdún tó kọjá náà kojú orílẹ̀-èdè zambia tẹ́ ọ̀pọ̀ yẹn tí mo pé àti nigeria ò ní jábáyì tí nigeria ò ní jábáyì tí wọ́n dẹ̀ padà bọ́ ta dáadáa tán fi àjò orílẹ̀-èdè zambia dáadáa so mo nígbàgbọ́ tó gún nínú orílẹ̀-èdè nigeria nínú ìfẹsẹ̀wọnsẹ̀
0: yẹn. ṣé kí fún alárìnjó tí àwọn òṣùwà labá ti ń lọ field kan báwọn gẹ́ẹ̀sì yẹn kó àwọn wíìgì náà ti lò kó kán kó fún wọn wọ́n chẹ́rìṣì wíìgì bẹ́ẹ̀ bàjẹ́ owó stọ́ọ̀fù náà fi ṣẹ́nu wọn lásán kan ẹ kàn kó wíìgì lé wọn ẹ fún ibrahim sílẹ̀ yẹ mo mọ tí mo sọ ìyá wa.
1: pẹ̀lú nǹkan tí lọ́lápọ̀ sọ lóòótọ́ rè é nǹkan tí ó kàn wà níbẹ̀ pé ọwọ́ olùkọ́ ni lèmi rí pé ìfẹsẹ̀wọnsẹ̀ yìí kọ̀ọ̀kan wà tó bá máa fẹ́bọ̀ ikọ̀ orílẹ̀-èdè nàìjíríà torí pé báyìí olùkọ́ ni a fẹ́ pé yes last match wọn ó change formation tó bá dẹ̀ mọ right formation tó yẹ kó tò kalẹ̀ lóòótọ́ tá a bá kàn rí pé orúkọ player àwọn mọ̀ pé yes eléyìí náà ṣì lè gbá bẹ̀ ṣùgbọ́n bó ló play wọn sí níbo lọ ebi wọn yẹ bí ru alozie kì í ṣàyẹ ló gbé ló gbé sí ní last match lóòótọ́ tó dẹ̀ nífarapa yunde mẹ́yìn báyìí náà òun àti padà dé bó ṣe wà
0: báyìí tẹ́lẹ̀
1: bẹ́ẹ̀ red card oje bó ṣe wá wà báyìí pé olùkọ́ni madugu tá a bá máa jáwé olúborí ìfẹsẹ̀wọnsẹ̀ yìí tá a máa dé ìpele ó kàn ìpele semi final owó olùkọ́ni madugu lèmi rí pé wà o tó yẹ pé tá a bá kàn sọ pé alórúkọ tó o bá fà àwọn player yẹn àtàwọn tó jẹ́ right player mìíràn àwọn gift monday irú àwọn rìn sọlá babájídé gbogbo àwọn tí
0: o start
1: gbogbo àwọn tí o kì í start tẹ́lẹ̀tẹ́lẹ̀ lóòótọ́ èèyàn náà máa ní àwọn agbábọ́ọ̀lù tẹ́pọ̀ lè gbé wọlé tó lè jẹ́ game changer ó máa wà ṣùgbọ́n àwọn tó yẹ kó start tó bá ti tó right ẹ̀rẹ́ right line up tó tò síbẹ̀ òun lè mi pé yes ikọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n máa jáwé olúborí tẹ́lẹ̀ gbọ́n pẹ́ẹ́dẹ́ nǹkan tí ò ṣẹlẹ̀ rí orí madugu tí ikọ̀ super falcons tó bá
0: wílé kọ́ńtà wọ́n jẹ́ gbà kọ́kọ́
1: wọ́n kàn sọ ni ẹ mọ̀ kọ́ bá ṣe rọ positive side lórí kàmá even negative side lẹ́yìn kálọ́ ká máa rojù tí positive yẹn bá wá a jẹ́ pé we are good to go nìyẹn.
0: àwọn náà nífẹ̀ẹ́ rí mi ní ọmọ nàìjíríà nígbà tí èsì èdè nígbà ládùrún tá a kó dání un ìtẹ́ tó tẹ́ fi ṣe àwọn tẹ́ṣẹ̀ tẹ́ fi tẹ́ nàìjíríàns lọ́rùn orí ìlò ìpẹ́nú ọ̀rá tí wò é já nǹkan lára ẹ̀ tó ní lébẹ́ẹ̀lì.

0: alubata nrẹsẹ jabata onilu dudun fidunu pòwe àpọdunnu bẹẹ aluṣẹkẹrẹ onagẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dunnu báráyé.
1: 32 FM 94.9
2: Laughter House
1: orí òkè tètè premier mọ́kànlá Ìbàdàn.
3: Show me your 32.
4: Wetin be this?
5: Láì ṣe eré ń bò. Ẹ wo bẹ́ẹ̀ ṣe rí bí assignment fine art. Ṣé painting nìyí ni? Ṣé kẹ́ kúkú gbé yín kọ̀ ògiri museum? Kẹ́kú gbogbo ara ṣe kọ́lọ̀.
6: Ọlọ́run wọn sàánú yín kọ́ máa ṣàṣàkú sàárẹ̀. Kí ni tá a ṣe tí ọ̀dá? Makeup eléyìí kí ló ṣe? Ní tí mo ti ṣe tí mo ti parí.
5: Mo rí pé ó ti parí. Ṣé nítorí ẹ̀rẹ́ ló fi fi full stop sáàrin orí? Bó ṣe ń jẹ chew gum gan bí ẹ tó ń jẹ ìyà. So o work out ori ni bo se nje ti gum bayi ni pari re nse press up se ba ti se pe yen je pomo ketekete
6: o pari o e ba leyin oni so gan mo en ti ogbago oni ja o bo won ti ba bo fu eleyi hin ta won bi akoku ewon
5: won ba mi nse o so ninu gbogbo agbo to ko dani ko si ti were nbe
6: agbo were si wa wa won mo pe n pade yin loni ni.
7: This piece was performed by Usain
8: 32 FM 94.9.

0: Hello.
1: Hello, sir.
0: Yes, sir. Ẹ kúrò ní sà.
1: Ọdún ṣe lálẹ́ ń sọ̀rọ̀ láti Jericho.
0: À ń gbọ́ yín, sà.
1: Ìbánisọ̀rọ̀ bẹ̀rẹ̀ ni bí kẹ̀rẹ́ tí wọ́n ti dáhùn ẹ̀ partially. Wọ́n rẹ́ bẹ̀rẹ̀ pé mo gbin yọ̀tọ̀.
0: Ẹra súnkù ń bi rédíò yìí ká lè gbọ́ yín.
1: Ok, ṣé ti wà ó ti láyé, sà?
0: Ó yá, à ń gbọ́ yín.
1: Mo gbin ẹ̀plọ́tọ̀ ọ̀fẹ́ àgbàdo. So wọ́n á wò pé wọ́n fẹ́ get a fertilizer fún. Wọ́n máa ń ta, wọ́n ṣe ń tọ́ ǹjẹ́ wọ́n ń ta Congo fertilizer. So wọ́n á wò pé wọ́n wá àwọn kan wá sọ get pé mo rẹ ra fertilizer oní spraying pípẹ́ kan wà nínú bọ́tù tí wọ́n máa ń spray ẹ̀. Wọ́n á tẹ́lẹ̀ pé ṣé ó lè ṣiṣẹ́ normal fertilizer yẹn náà.
2: Kí ni èjì àgbàdo yẹn? Kí ni outhold àgbàdo yẹn?
1: Ọjọ́ tí mo ṣe kò tí ì jáde gangan rárá, mo ṣe ń prepare fún náà ni. Mo ṣe gbin ní bí 3 days ago.
2: Ok, 5 days ló máa jáde. Ká ní pé ìgbà tẹ́tí fẹ́ gbin yẹn gan-an lẹ ti fi fertilizer sẹ́gbẹ́ ẹ̀ lọ, by time tó bá máa jáde sí ẹ̀ rí pé ó máa dìdí ẹ̀ máa tóbi dáadáa. And again, variety àgbàdo wo lẹ gbìn?
1: Ní ìbẹ̀rùn variety o, mo ṣàtàn ra ní àwọn ṣọ́ọ̀pù, àwọn ṣọ́ọ̀pù tí wọ́n ti máa
0: ń tọ́mọ́ mi ṣe kẹ́lẹ́kọ̀ọ́.
2: Oníwíwọ̀n náà.
1: Bí iye plot náà lọ ni.
0: Àníṣe Congo ni wọ́n fi wọ́n fún yín àbó wà nù ṣáṣẹ́ẹ̀tì.
1: No, Congo. Òfin ṣe fásẹ̀ tó. Wọ́n bí ìpínlẹ̀ rẹ̀dì báyìí.
2: Ara àwọn nǹkan tí à ń sọ náà nìyẹn. Bẹ́ẹ̀ ṣe ń pè ní plot tẹ bá ṣe dáadáa kò ń ṣoko tó kéré rárá tẹ gbìn bó ṣe yẹ kẹ gbìn ṣe é kó ebè fún ni àbí ẹgbìn sí ilẹ̀lẹ̀ ṣe
1: pláwọ̀
2: ẹgbìn ebè sí lẹ́yìn ìgbà tẹ gbà àgbàdo ẹ kí lẹ tún gbìn pẹ̀lú ẹ.
1: Mi ìgbẹ́ nìkan pẹ̀lú
2: ẹ. Ó sì ń bẹ́tà bẹ́ẹ̀. So ẹ rí Congo fertilizer rà sí. Ẹ rí Congo fertilizer rà sí. Ṣé ẹ join ní farmers group kankan?
1: Mi ì jẹ́ farmers group kankan nínú gáàdì mi náà ni nílé náà ni.
2: Kò mátà tó bá yẹ pé ẹ join ní farmers group ṣebí Jericho lọ́lẹ̀ ń gbé.
1: Bẹ́ẹ̀
2: farmers group kan wà nínú Ìbàdàn south west tó máa ń ṣe meeting bẹ́ẹ̀. Ẹ darapọ̀ mọ́ wọn. Tẹ́ bá darapọ̀ ẹ máa kọ́ ẹ̀kọ́. Àwọn àǹfààní tó dẹ̀ máa ń wà nínú empowerment tó bá wá ẹ̀yin náà jọ láńbẹ̀. Ẹ̀yin tẹ ní plot kan ẹ lè ní éka kan.
0: Mo tún wá fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ dé wọ́n sọ̀rọ̀ débì kan pé àgbàdo wíwọ̀n ni àwọn gbìn. Ǹjẹ́ torí béèyàn bá ṣe bẹ́ẹ̀ kí ni tó lè jáde lẹ́yìn ẹ̀ kí lámọ̀ràn yín fún ìbéèrè wọn.
2: Kò lè má jáde ahu ṣe rí àgbàdo there is difference between seed.
0: Torí tí wọ́n bá tún fẹ́ gbìn ìgbà
2: mi. Ìyàtọ̀ wà nù seed àti grain. First one ti ẹ kọ́kọ́ gbà tó tẹ rà tó jẹ́ seed tẹ bá ti lè harvest ẹ ó ti di grain. Seed gangan ló yẹ kẹ wá lọ. There are so many agrochemical industry kì í ṣe chemicals nìkan náà ń tà wọ́n ń ta seed tó dá ń bẹ̀. Ṣé ti understand? Irú ìjọ́ mi bẹ́yẹn ẹ try láti ní mentor. Tẹ bá ti ní mentor, mentor ẹ ló máa direct yín. Kò ní ọkẹ kó fún mentor lọ bí báyìí lọ ra
0: tó bá wà nílé rà. Àwọn tó bá lọ ń ra oníwíwọ̀n.
2: Well, ìmí wọn máa ń jẹ lọ. Ṣùgbọ́n ara àwọn èèyàn tí ò tí ì mọ nǹkan tó ń pè ní good iṣẹ́ àgbẹ̀ náà nìyẹn.
0: Torí ohun tó jẹ́ kí n pàkíyèsí síbẹ̀ ni pé tí èèyàn bá gbìn bẹ́ẹ̀ tí ò wá rí tóun tó yẹ kó rí pé yóò fa
2: ìfàsẹ́yìn
0: pé wọ́n kí lèèyàn ń dààmú ara rẹ̀ sí. Ṣùgbọ́n ohun tó ní odidi plot kan tó bá wá ra seed mo wá tún wò báyìí one plot péré wọn ní. Àwọn seed tí a ṣe ń rí àwọn tó ń gbé bí 1 acre ni ọgbọ́n wo làwọn wá fẹ́
2: ta ṣé
0: yóò wá ra pamọ́ ni.
2: O le èmi ò ṣe preserve.
0: Ok.
2: Tọ́ bá ra àwọn abu díẹ̀ lórí one plot of land yẹn. One plot of land ò ṣiṣẹ́ kékeré o tí gbogbo population Nàìjíríà pátápátá bá ní oko one plot ta lè pè ní garden.
0: Ok.
2: Ṣé ti understand nǹkan bẹ́ẹ̀ kò ní sí ìyàn nílùú ẹ̀ even nǹkan tí ìyàn bá fẹ́ wà kò ní sí ìyàn nínú ìdílé bẹ́ẹ̀.
0: 07055949 àbí 09062009 09062009 nọmba tí ẹ lè láǹfààní láti pèsè wọlé béèrè ìbéèrè yín òun lélẹ̀ yìí. Hello.
3: Hello, sir.
0: Yes, sir.
3: Ẹja ńlá ni ìwọ̀nyí gbé lálẹ́.
0: Orúkọ yín àti bẹ́ẹ̀ tí
3: ń pa.
2: Yes, sir.
3: Ati Apete area.
2: Yes, sir.
0: Anybody?
3: Oloye Isiaka Ariamoledun of Oyo.
2: Yes, sir. E kaabo, sir.
3: Adura yin ogba e ma ma se o.
2: Ami sir, e se gan, sir.
3: To kan be Olorun je ki adura wo gba.
2: Ami sir.
3: Iyan o ni ko ne mu wa, ko ne mu ilu wa, ko ne mu orilede wa.
0: Ami.
3: Awon ijoba wa Olorun fi omi anu wa si won lokan.
2: Ami.
3: Lati ran wa lowo.
2: Ami.
3: E pa wa me se ka ba je pe o ba circulate to si wa lasiko. Gbogbo nu agbe ni o dun, gbogbo nu ilu na ni o dun.
2: Beni.
3: Iyan ni ka be awon alase atawon ti oro otun kan ta lase ba se nkan tawon ti so wa ni kawo re tun o tun tete juwo le tawon no ti mo kanfani lori account won iyan gan bayan leru o ma de ba to wo ba tun a wa ko ma de pe yo bo seyin.

0: birthday rounds off the program on weekly basis. Join Sanjay on Classic Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock. Right here, 32 FM, 94.9 radio station. Together, let's reminisce.
1: Ajá àwọn lọ́rọ̀ tí ọ̀pọ̀ dàjẹ́ lẹ́gbàrá àgbòmọ̀mọ̀ tá àwọn lọ́rọ̀ tí ọ̀pọ̀ dàbò mọ́lẹ̀. Yínú. Asúré tuntun ò ní súré kọjá ilé. Àrùn ìbẹ̀rẹ̀ ò ní sùn sẹ́bà ọ̀nà. Wọ́n gba wọn wè mọ́. Ọ̀gá dírẹ́bà, wọ́n sì ṣe ìlòdì sí iná tí ń darí ọkọ̀ lójú pópó. Bí ọ̀bá ìtì ní ọkọ̀ já lọ, àjọ tí mójútó ìbọ̀wọ̀ fún òfin òun ìgbófinró ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ní Nketata o. Iná lòfin kò mẹ́ni ọ̀dá. Wọ́n gba wọn wè mọ́. Wọ́n sì jáná tí ń darí ọkọ̀ lójú pópó. Ẹ̀mí ọ̀làárọ̀. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́
2: o. Ṣé ṣe o máa ní kọjá ilé?
3: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now.

0: So, ǹjẹ́ mo tún kí yín kàbọ̀ sórí ètò wa lálẹ́ yìí, ètò àdáyébá. Àlejò mi tí a ti mọ̀ bí ẹni mo wó, wọ́n tún ti wà lọ́dọ̀ mi. Olóyè ewé ń jẹ́ Adégoróyè Ìgè Àdùbí, Agbéfagorí Ìtẹ́, ọ̀tún Olúwawo tilẹ̀ Ìbàdàn ti lé toko, tí ó sì jẹ́ pàwọn náà tún ni Mọ́gàjí ilé olóòjé nílùú Ìbàdàn. Bàbá ẹ mọ̀ káàbọ̀ sórí ètò.
1: Wọ́n jẹ́ olóòtú.
0: Wọ́n ní abínibí ọ̀yàtọ̀ sábílẹ́tì.
1: Bẹ́ẹ̀ ni olóòtú ẹ̀ rìn pa.
0: Ìbéèrè tí mo kọ́ fẹ́ béèrè lálẹ́ ni pé àmúbọ́ ègún sọ́ǹbì àbíòsì.
1: Ẹ ṣe olóòtú, mo kí gbogbo ọmọ kóòtù òjòrè tí ń gbọ́ mi, mo kí gbogbo babaláwo àbọ̀rú àbọ̀yẹ o, mo kí gbogbo ẹ̀yin Mọ́gàjí ilẹ̀ Ìbàdàn pátá nínú ilé wípé kára ó lé o. Ìlọsíwájú gbogbo ilẹ̀ Ìbàdàn ló jẹ wá lógún o. Olóòtú, gbogbo wa pátá ni má mú bọ́.
0: Àmì àṣẹ.
1: Téèyàn bá ti ń so gbogbo tí kọ̀ọ̀kan ò lórí tó ti wá sọ dàsa tiẹ̀, tó ti sọ dorin, tó bá dáwọ́ lélẹ̀ ń bọ́, bọ́ fẹ́ ọkọ àmúbọ́, bọ́ dáwọ́ léṣẹ́ tí ń bọ́. Olóòtú, etí à ń pè lámùbọ́ nílẹ̀ Yorùbá náà, àmúbọ́ ọ̀dà àní mámùbọ́, ó ti òkè ìsara ni, torí ẹ̀ la fi gbé tó ìkalẹ̀. Kò sí ti ń ṣẹlẹ̀ sẹ́dá àlàyé kan tí ò sí nínú ojú odò fákọ̀ọ̀kan lọ́nà 256. Yàtọ̀ fún àwọn àsọmọgbè míì tó tún wà lẹ́yìn rẹ̀. Etí à ń pè nípìn ọ̀run, láti ọ̀run ni wọ́n ti ń yàn wá sílé ayé, ilé ayé nínú odò fá ni wọ́n ti ń pín ìpín ọ̀run.
0: Ẹ ṣeun. Ètò fa ìbéèrè yìí, ó ní pé kí ló lè bí kẹ́nìkan tọ́jọ́kùnrin ní ìsìn, ìyàwó wà lójú ọ̀nà, tó bá ti tó bí oṣù mẹ́fà kan, ìgbà míì wà tó jẹ́ pé yóò ti máa lọ bí oko ọdún kan, ìyàwó ọba pòwò sí mọ́. Gbogbo ohun tó ní òfin bẹ́ẹ̀ yóò pohùn ọ̀gbà tó fi á ń dorí pé ìyàwó kínní, ìyàwó kejì, ìyàwó kẹta, ọ̀dásẹ̀ wá ní fẹ́ ìyàwó ni. Gbé èèyàn bá wà ń lọ bí 50 ọdún tó jẹ́ pé kò rí àyùwò fẹ́. Ẹrú ẹ ni ó tún jẹ́ pé ó ti kọ́sẹ́ tó sì mọṣẹ́ tó ṣe fírídọ́ọ̀mù. Ṣùgbọ́n àdánwò ibẹ̀ ni pé tí wọ́n bá gbéṣẹ́ wá fún un ní ìsìn tó ń tẹ̀ bá ti dọ́dọ̀ ẹ̀ yọ̀ọ́kan ṣàdédé sọ pé ẹ wo ẹ tí ẹ bá ń ṣe mọ́ ìṣòwò tí mo ní kẹ́ ẹ san ni ọ̀dà náà èlò lẹ fẹ́ san kì í ṣe tó wó ọkàn mi ẹ wo ẹ ń gbé padà kí ló lè bí.
1: Ẹ ṣe olóòtú, èèyàn máa ṣiṣẹ́ tọkádàrá. Irú èmi Adégoróyè Ìgè Àdùbí Agbéfagorí Ìtẹ́ yìí, ọ̀tún Olúwawo tilẹ̀ Ìbàdàn lónìí, babaláwo ló bí mi. A ní iṣẹ́ méjì níran wa, torí ẹ̀ ní ẹsẹ̀ ntayé tẹ́ ẹ máa ń wò tí wọ́n máa ń dáhùn nígbà wá sí àwọn bàbá wa ò lè má da ẹsẹ̀ ntayé ọmọ. Látorí oyè ìṣẹ̀ǹṣe náà ni mo ti bẹ̀rẹ̀ títí. Ẹ sì mọ̀ pé oyè ìlú Ìbàdàn bọ́ba kan ọba kú, ọba kan ò kí ń jẹ ni. Àwọn oyè kan wà bẹ́ẹ̀ tó bá ti jẹ́ láti abẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ni
0: oyè
1: ń bá ti wá.
0: Kábíyèsí o.
1: So tó bá jẹ́ ẹni tí wọ́n dẹ́sẹ̀ ntayé yóò ti mọṣẹ́ tí ó ṣe, yóò mọṣẹ́ tí ó yàn láàyò. Ifá ó ti sọ ìrìn àjò tí ó rìn lá

0: bẹ́ẹ̀.
1: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì dájú tú ẹ̀fẹ̀ ń doṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dájú tú ẹ̀fẹ̀ 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbá. Ayé ṣebíṣẹ́ wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọ nìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

Click on the 3 2FM 949. Àmọ́ akébálá ibẹ̀ ni mo ti ń kí yín káàbọ̀ lálẹ́ yòó. Ẹ̀túnjá dọ̀dára papọ̀ mọ́ra wa. Lálẹ́ yìí bá a ṣe é ṣe é bọ̀ látẹ̀yìnwá. Mo kí yín o, mo ṣe yín pẹ̀lẹ́ púpọ̀ o. Ọlọ́mi jáde o. Mo rí wípé mi àti yín a gbọ́dọ̀ máa tẹ nǹkan kan síra wa la. Ta ni n bẹ nínú ìbànújẹ́ kan lọ́wọ́? Ta ni kinní kan ń pa aláyà lọ́wọ́? Gbogbo tí ń pa aláyà pátá ń lọ́ba mi ó sọ ọ̀dẹ̀rọ̀. Ta sì ní n bẹ nínú ìdùnnú kan lọ́wọ́? Ó yọ ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò tuntun ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Ọba mi ò ní ṣe ní pósí rẹ o. Ọ̀yá wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kí ọ wípé ẹ kú oríire ilé ìtura o. Ọba mi ò ní jẹ́ wọ́n tinú ilé ìrùkú jáde. Ọba mi ò sì ní jẹ́ wọ́n tòde ìrùkú wọnú ilé òun. Bóyá wọ́n sì ń kí ọ wípé ẹ kú ewu ọmọ ayọ̀rẹ́ abara tíntín. Sámà dúpẹ́ lọ́wọ́ ọlọ́nà. Mo bá ń bẹ nínú ìpayín kékeré kan. Ìyẹn kọ́ ló pin rẹ láyé. Ẹ̀ka ilé ẹ̀ka àbọ̀ sórí ètò wa o. Ètò wa ètò yín tá a mọ̀ sí torin tìlú. A tún lọ nù ṣajẹ náà lálẹ́ yìí o. Bó o láà ṣe ní lọ ọbẹ̀. Gbà mo ti promise yín wípé ìníjẹ́ rí nǹkan kan rò láyé tí ọmọ dọkan yín rú. Àfi ká ẹ sá wà ń yọ̀tọ̀ mi ní pẹ̀lú mi. Má mú kí n lọ́kọ̀ ṣàìdò ṣùpá. Inú ara àwọn orin rẹ̀ tó ṣe ìdí tó jẹ́ sọ bá ni wípé àná làájọ́ ọjọ́ bíi ọba orin ìyẹn King Dr. Saidi Òṣùpá tó bá ti ń di gbogbo tí wọ́n pè ní on the 7th nínú oṣù August láwọn ń celebrate ọjọ́ bíi the Fuji legend for the icon King Dr. Saidi Òṣùpá ọmọ bíbí ìbàdàn lé olúyọ̀lé ń bí ni máa ń gbé sókè. Ọya yìí pọ̀. Níwájú ilé ẹjẹ́ àjọṣe lálẹ́ yìí. Bẹ́ẹ̀ náà ni lẹ́yìn ìkùlé ilé ẹjẹ́ àjọṣe. Ó ní yìí lọ́jọ́ kẹjọ. Nínú oṣù kẹjọ ọdún 2026. Ọdún owó ni Fẹ́mi àti yín. Bẹ́ẹ̀ sì rí ọdún ayọ̀ ni fún wa. Mọ̀ wo bẹ́ẹ̀ o. Bọ́ ọba ti lọ rèé wo bẹ́ẹ̀. Ọjà sí pé wọ náà ò ní nǹkan kan tó ń ronú. Ẹ̀yin tí ń fi nǹkan kan yọ̀ ọ́. Bóyá sọrun rẹ̀ òpé méjì ní fi ń bu ọmọ wo bẹ̀. Bíwọ kọ́lẹ̀ ni àkọ́kọ́ tí ọ̀rá aṣọ padà. Ọba mi ò sì ní jẹ́ òpin lórí ti ẹ náà. Ìwọ náà kú òun náà ṣì ń tọ́bọ̀ ọ́nú ọ̀rọ̀. Bàbá Akínbọ́lá ní kí yín lálẹ́ yìí tí mò ń ṣe yín pẹ̀lẹ́ púpọ̀. Laughter House níbí yìí. Tá a wà lórí òkè tí ń tẹ ìmọ̀kọ́lá. Nìkànnì rédíò ẹlẹ́rọ mi jíjì. Kànnì adẹ́rìn pọ̀ ẹ̀kẹ́ òṣónú 32 FM 949. Ọmọ Akínbọ́lá mọ̀ ń kí yín púpọ̀ lálẹ́ yìí. Ọyá máa lọ dára papọ̀ mọ́ mi lójú òpó Facebook lè ṣe wà. 32 FM 94.9 fẹ́yìn ẹ. Wọ́n ṣí àníbẹ̀ jẹ́ ọmọ lọ. Gbogbo owó tó ń rin tó fẹ́ ga lọ́wọ́. Ó rí wípé ṣe ti ẹ náà ọba mi ò ní bu omi àìdá sí. Gbogbo owó tó rẹ̀ ń tó fẹ́ ṣubú láyé. Tó ṣá ń fà pé ọ gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀. Mo kí ìyá àti bàbá ti ń gbọ́ mi lálẹ́ yìí o. Bẹ́ẹ̀ náà ni ọkùnrin àtobìnrin ọmọ Akínbọ́lá mo ṣe yín pẹ̀lẹ́ púpọ̀. Ẹjẹ́ jọ rò papọ̀. Oríta gbé Bákẹ́ nù gbogbo ẹgbẹ́ rẹ̀ Bákẹ́. Bálùkó bá ti ké nù gbogbo ẹgbẹ́ rẹ̀ náà ké pẹ̀lú ẹ̀ papọ̀. Bẹ́ẹ̀ sì rí ọ̀fàfà mi tún dé lálẹ́ yìí o. Ọmọ awọ̀lúmọ̀ ni báfàfà bá ti pé gba nù gbọ́ ayé fòun sẹ́nu ọ̀kan ni. Àwọn òbí àwọn ọmọ ti gbọ́lúdé o. Ẹ má jẹ́ àgọ́ra wa o. Bá a ṣe jọ wò rárá àráre yìí. Oṣù kẹjọ Ọ̀yọ́ lọ láwù. Oṣù kẹjọ ń bá lọ láwù tẹ́ka máa gbọ́ wípé ọmọ kújọ́ márùn-ún tán ọmọ ìyọ́mọ̀ wọlé. Ẹ rí pa lọ nísìnyí yẹri yẹri ìyá àti bàbá. Àlọ́mí end of the year party wọn mọ́ lọ bí tán tèmi lónìí o.
oyo la leyin lo bi ta won todo tin ya bijo monday mo sa mo pe gbogbo abi amo tin gbo mi la koko yi eh ata bi amo to se pe ohun eti yi radio be a ni nana danu lori awon omo mu ngba to nje won ba to je won ni gbe flower wa fi se san fun a edide iseju kan duro fun ya ati baba won ko ni je ti a bismillah kuluwa law ni won mo pe lo nje okun sare oba mi o ni je won fi ranse si a e ka le modi omo akibala 17 minutes to 11 se saje lale yi a lo so fun yin pa ni se o si lori eto lana eh ko je raye celebrate king dr said osuba ama ki bala mo ngba mo de lale yi eh ko se se ki makan si bo dana ko da nta won afa oni mimo nso eh nipa nti won pe lojo bi jokerin joketa eh ri wi pe be yan ba si bimo wa si mo ki won e ko iwo ma yo abara tinte o yen si le komo lojo bi dijo marun abi mo puro ni afa ali loruko gbogbo loga loga ni koni yi pata oma ki bala ni mo fi nki yin lale yi ti mo fi nse yin pele o oba jenu lele wa ni oba si jenu moto leyin wa ba si sinu moto boya wa nwaju ta boya yin si sese nlo le warewere le fi kini earpiece ti lori okada filabodai

0: 5 minutes to 11.
1: Tọ́mbásọ wí pé wọ́n mọ̀ sára,
2: ajẹ́ kò sì bà wọ́n rí.
0: Ládùúgbò sádùúgbò ìwọ yẹ̀ wò. Ó rí wípé kànì tí wọ́n mọ̀ gbọ́ rè yìí. Kódà bọ́ bá dọ́dọ̀ àwọn bàbá tí wọ́n ń bẹ ní fílẹ̀jì lọ́hùn. Tí ó yẹ pé wọ́n ń roko nú oko tí wọ́n gbé transistor radio wọn àbẹ́ ń pì tó lókun báyìí, wọ́n gbé Kwara igi. Wọ́n máa ṣàlàyé fún ọ wípé kànì táwọn ń gbọ́ nìkan ni 3 to FM.

0: sẹ́yìn náà rí wípé ń bà yẹn kò bàlà yìí bá ń tún mọ́ ba orin mi kí n tún tẹ̀ sí ẹ̀ la mò ń jẹ́ wọ́n mọ̀ wípé àná ní ọjọ́ bí king doctor Said Òṣùpá a sì gbọ́dọ̀ celebrate ẹ̀ gẹ́gẹ́ bí àwa táwa náà jẹ́ ògbóhùnsáfẹ́fẹ́ gbé sókè.
1: Ẹ̀dá mi máa padà lẹ́yìn láyé mi.
0: Ó ti dáadáa báwọn.

Olóògbé Dr. Sikura in the barista. Ẹnu ara àwọn orin tí àwọn èèyàn fi mọ̀ pé bàbá yìí kọjá bẹ́ẹ̀. Àṣẹ́ṣẹ́lẹ́ṣẹ́ yọ̀ṣẹ́ sí wa láàdáadáa. Máa lọ dára papọ̀ mọ́ mi lójú òpó Facebook iléeṣẹ́ wa. 32 FM 94.9 fẹ́yìn ẹ. Bọ́ bá ṣe ń débẹ̀ ni ọmọ ṣí ààrẹ níbẹ̀. Bọ́ bá sì ṣe ń ṣí ààrẹ níbẹ̀ bẹ́ẹ̀ náà ni ó jẹ́ máa rọ́wọ́ kọ́mẹ̀ntì rẹ níbẹ̀. Lọ́tà òsì níbí ó. Bẹ́ẹ̀ ni.

ṣá ń ṣe àrẹ lọ́bẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe ń ṣe àyẹn náà ni ẹ mọ ju láìkí lẹ̀ ń bẹ̀. Ìwọ́n náà mọ̀ rò ó wípé ọ̀fẹ́ ga láyé. Àmọ́ tó dá mi lójú ni pé wọ́tọ̀ ọ̀fẹ́ ga o. Jó yí ọ̀dẹ́ àdẹ́ àmọ́ sùn. Wọ́tọ̀ mọ̀ pé ọ̀fẹ́ dé èèyàn láyé. Ọ̀fẹ́ mọ̀ bọ̀ kí lè ọmọ rọ́. Ọ̀fẹ́ kó ṣe pa ẹni tó jẹ́ bí ẹgbẹ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ọmọ lo ẹ fún ọ. Ó tẹ pamọ́ṣẹ́ gan tó ò ní dákẹ́ gbìyànjú. Tó ò ní fìgbésí ayé rẹ̀ ṣeré rárá ń gbà kankan. Orí tó bá tún dá tán ó tó léré tó tún sá. Bí bá ń dá yọ̀mọ̀ wà wọ́n kan bí kọ́ yẹ̀gẹ̀rẹ̀. Àmọ́ wọ́n tó ọ̀láyé rẹ̀ lò ní fi ọ́ yẹ̀gẹ̀.

kọdẹ báyìí ni wọn bá wọn ta kòtò. Àtọmọdé àtàgbàlagbà náà ti mọ. Wípé bá aago mẹ́wàá bọ̀ bá ti lù kángó. Níkànnì eléyìí. Ìtọ́yìn ní ga afẹ́fẹ́ wa o. Kò sí wípé látàárọ̀ bóyá patí kan lẹ gbàdé kan. Wàá ra àwọn àlùjọ tí ó mú gbogbo ẹ̀ ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ la. Ni mo fi ni mo mú yíbọn nù lẹ́fù yìí wẹ́rẹ́ de wẹ́rẹ́. Máa ṣí ààrẹ lọ dáadáa. Ẹ̀yẹ sàmọ́ gbé rédíò kó ń bẹ̀ rárá. Mo tẹ́ ẹ fẹ́ lójú kan lọ́wọ́. Ẹ rí i pé bẹ́ẹ̀ bá ń gbọ́ ìròyìn tọ̀dọ̀ tí wọ́n ń bí. Wà á kébọ́lọ́ yàtọ̀ sí tibòmí. Bẹ́ẹ̀ bá sì ń gbá àwọn prógráàmù tó jẹ́ tààrọ̀ lọ́dọ̀ wa ń bí. Ọmọ Akíbọ́lá ó kú òní gbẹnu ẹ̀ sọ́hùn. Bẹ́ẹ̀ bá sì ń gbọ́ àwọn ètò tó wà lálẹ́ lọ́wọ́ wa báyìí. Ayayayayaya Ọlọ́run ọba mi ló ní orí bẹ́ẹ̀ kìí ṣe èèyàn. Torí tó bá jẹ́ èèyàn ni wọ́n ṣẹ́gi ọlá dáná o. Layadis. Laughter House. Lórí òkè tẹ́ntẹ́ Premier.

0: Hello.
1: Hello.
0: Ẹ̀rọ kalẹ̀.
1: Ẹ̀rọ kalẹ̀ o.
0: O kọ yín àti bọ̀lẹ̀ tí ń bá wa sọ̀rọ̀.
1: Alade, ọkàn lọ́la lára ìwọ lórúkọ Nundi.
0: Ṣé wà dáadáa?
1: Mo wà dáadáa.
0: Àkú.
1: Àwọn ọjà sọ ẹni kí a lọ fi kẹ̀sí lónìí.
0: Ẹ̀lo.
1: Ẹ̀lo kìtì. Ẹ̀lo.
0: Àti kú òní bẹ́ẹ̀ o, ìyàwó yín dà.
1: Ọlọ sọ̀rọ̀ ni o.
0: Nígbà wo?
1: Nísìnyí.
0: Kini kọlọ sara tafan ni
1: ah o de tafan atosola fan
0: o wa lo sara
1: bismillah ya ya ya be ni
0: yawo yin lo sara
1: o lo sara ni
0: ah la dia kan lo wala to lunde o kore Ali Ali le kule lo ka so lagu mi lo yo lo ma ka so nto ju e furu aso wo ni e ma ma lo ru owo yen fa wa o

0: lẹ́pàdé bàbá àpọ́sù lórí ètò ẹ̀ wákàtí ẹ̀ rí aago mẹ́fà àdájí àárọ̀ lánàá ẹ̀ lọ́hùn.
1: ẹ kú bàbá àìkú
0: ẹ̀ ìmírí ẹ
1: kú ètò
0: ọlọ́run kú ètò ẹ̀ ṣe wà dáadáa ẹ ti sanra
1: bẹ́ẹ̀ni
0: dádì yàn wá wálé
1: wọ́n wálé wọ́n ti sùn
0: wọ́n ti sùn
1: bẹ́ẹ̀ni
0: ṣe láfítà tẹ sanra tán.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ kankan ti ṣẹlẹ̀ nu o ti yé wa báhùn o ti yé mi kò ní ìdíkà fà á ní ìdájí lọ́ntì ẹ ṣe.

0: ẹni aṣojú rere.
1: Láìrí sí government of heaven.
0: Wà á máa gbàdúrà.
1: You will pray.
0: Wà á máa rìn kiri.
1: You will go to and fro.
0: Gbogbo ibi tí máa gbórí ìwọ.
1: Anywhere I take my head to.
0: Ilẹ̀kùn máa ṣí.
1: Lọ sọ fún.
0: Ilẹ̀kùn gbọ́dọ̀ tì mọ́.
1: Lọ sọ fún mi short again.
0: Ilẹ̀kùn máa ṣí fún mi.
1: Lọ sọ fún mi.
0: Lọ́tún lọ́sì.
1: For the left of the
0: right. Níwájú lẹ́yìn.
1: Behind before. Ilẹ̀kùn sí o.
0: Lọ sọ fún.
1: Gbogbo ẹbí tí bá gbọ́ ní ìwọ̀ láti ọ̀dẹ́lọ. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ilẹ̀kùn máa ṣí. Ní oṣù máa ṣí.

0: Praise the Lord. Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkun. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January, symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ni náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ sí hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn, máa tó padà tún mú sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn, mi ò lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. Ṣùgbọ́n nígbà tí mo wá ń gbọ́ programu bàbá, wọ́n wá sọ pé àwọn wo la à expect lórí òkè nínú programu tá a ṣe ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a ṣe kọjá nìyẹn. Mo wá dúpẹ́ lọ Ọlọ́run pé níbí báyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé ká ta fóònù wa èmi tẹ̀ wá fọkàn sí pé wọ́n sọ pé credit láti ni wá ní ogun tó wà lára rẹ̀ wọ́n á ní ká pa bá ṣe pa bá wọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n yẹn kankan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo sá ṣáàjà ara mi àti ìgbà mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nísìnyí tí mi tẹ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ̀ ń sọ fẹ́ tó pé pé mo fẹ́ jẹ orí òkè mu wá ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí mo kọ́ rò pé bí ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ àsìtì parí nírọ̀lẹ́ ìmúlẹ̀ mo ní mo lè lọ wórodù mo sáré lọ ìwórodù nìyẹn eré mo pé o bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android rẹ
0: láti bá mo ti dá iye pé ká sí mi lórí tó tó bẹ́yẹn
1: wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí jọjẹ́ ti dá yẹ pẹ̀tẹ̀ orí òkè lánàá bọ̀dọ̀ bẹ́ẹ̀ pàánù ẹ̀ tí ó sùn yẹ́ fi gan.
2: Àjọjà mẹ́tìrì dis month is so heavy.
1: Ìnáwó ẹ̀ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen. Bye bye.
3: Ọ̀rọ̀ yìí ti dé.

0: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbí mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyà fún ọdún márùn-ún. Mo wá gbàdúrà. Mo wá ní lọ́kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pèsè òkè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá gbé
1: òkè ẹ̀yìn náà dẹ̀ lọmọ tó tún wọ́ ọmọ.
0: Bẹ́ẹ̀ ni sà. Mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Ohun tí ọmọ mi bímọ. Wọ́n ní ká mú kan, mo wá mi kàn mọ̀ pé pampers tí mo mú wá pé ó pọ̀. Mo ṣáà fún un. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́. Àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
2: Ẹni bí ó kí Alleluia. Alleluia.
1: Màmá láwọn mọ̀ pé pampers dáhùn kó lá nípọ̀.
0: Pampers yẹn mo ronú lórí pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ kan tí màá mú ṣàwọn pé gbogbo wọn ló ń lo pampers. Bá kó pampers lórí igbá mi, mo dì sí Lailonberg. Mo ṣáà wá síbí pé Ọlọ́run o, ọmọ mi omi ìfẹ́ kú kọ́pọ̀mọ̀ mi kan wà. Ó má lọ́mọ o, bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe. Oṣù ń gan menstruation tó ṣe
1: ní ìgbà yẹn. Lẹ́yìn ìwádìí tá a ṣe yẹn kò ṣe menstruation
0: mi mọ́.
1: Gbogbo ẹ̀yìn tó ń wọ́ mọ́ lẹ́yìn ìpàdé yìí, oyún ló kù tẹ́ máa ní.